0: listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
1: Sọ̀rọ̀ bá ti jáde, àṣẹ ń tẹ̀lé ni.
2: Sọ̀rọ̀ bá mi bá kẹyẹ sọ̀rọ̀ ká gbọ́ o.
3: Lọ́jọ́jọ́ Friday o, ní rọ́gùn irú kílẹ̀ lẹ́yìn lórí àkọ́bí rẹ o. Àmì àwọn wọ̀nyí, ipá rẹ̀ gẹ ń pọ̀, agbára rẹ̀ gẹ ń pọ̀. Lọ́rọ̀ gbogbo lẹ́lẹ́sẹ̀, gbogbo gúnlẹ̀dẹ̀ ń tẹ́ nírọ̀rùn. Wọ́n ní àṣẹ tí kò sí lọ́dọ̀ rẹ̀. Nítorí díẹ̀ yí gbogbo ènìyàn pariwo.
4: Go go go go go go go go go.
3: My name is Pastor Fakeye Mene Baba Alabiyama. Adẹniwe yóò fa ọmọ rẹ sókè lẹ́ni. Màmá ọ̀sẹ̀ àkọ́bí la wà yìí, a sì wà lórí àdúrà àkọ́bí o. Alágbẹ̀dẹ tó ń nurin lójú kan lóhun tó fẹ́ mú jáde níbẹ̀. Bí mo jẹ́ ń tẹnu mọ́ ọ̀rọ̀ àkọ́bí lóṣooṣù yóò nítumọ̀. Bí má bẹ́ẹ̀ sọ̀rọ̀ àkọ́bí, ó tún pẹ̀ka dọ́dọ̀ ẹni tó kọ́kọ́ rí oríire ṣe nínú ìran. Ẹni tó kọ́kọ́ rí ìlú òyìnbó lọ nínú ẹbí. Ẹni tó kọ́kọ́ rí ìgbéyàwó funfun ṣe nínú ìdílé. Ẹni tó kọ́kọ́ rí ilé kọ́ nínú ìdílé. Irú ènìyàn bẹ́ẹ̀ òkùnkùn máa ń dọ́jú lé wọn. Ìdí tí wà fi rí ọmọ tó kọ́kọ́ kàwé já nínú ẹbí. Ọjọ́ tó bá ń bọ̀ láti ibi tó ti lọ ṣe kọ́bà ló máa gbọ́ wípé nǹkan ti ṣẹlẹ̀ sí i. Ìdí tí gbogbo abiyamọ tó ń gbọ́ mi jẹ gbọ́dọ̀ mú àdúrà ní ọ̀kúnkúndùn. Ọmọ tó fún ẹ lọ́jẹjẹ lọ́wọ́lọ́wọ́ ìmáfàdúrà rẹ̀ ṣeré. Èyí tó kù díẹ̀ káàtó nínú àwọn ọmọ rẹ̀ máfàdúrà rẹ̀ ṣeré. Èyí tó jẹ́ ni àkọ́kọ́ tó kàwé darí yẹn máfàdúrà rẹ̀ ṣeré. Ọmọ tó jẹ́ ni àkọ́kọ́ nínú àwọn ọmọ rẹ̀ tí ó ṣe wedding wedding máfàdúrà rẹ̀ ṣeré. Ọmọ tó jẹ́ ni àkọ́kọ́ nínú àwọn ọmọ rẹ̀ tó ralẹ̀ yẹn máfàdúrà rẹ̀ ṣeré. Ọmọ tó jẹ́ ni àkọ́kọ́ nínú àwọn ọmọ rẹ̀ tó lọ ìlú òyìnbó yẹn má máfàdúrà rẹ̀ ṣeré. Wípé ohun tó ṣẹ́gun àwọn àkọ́bí nínú ìran wa kò gbọ́dọ̀ ṣẹ́gun àwọn àkọ́bí tiwa. Wípé bàjẹ́mú tó ń gbé àwọn àkọ́bí mi lọ́yẹ̀ kò gbọ́dọ̀ rí jẹ́jẹ́ lórí àwọn àkọ́bí tiwa. Nítorí àbíyamọ tó bá fi ọ̀rọ̀ àkọ́bí rẹ̀ ṣeré, ó ṣeéṣe kí àkọ́bí sì di ilé ọ̀la. Ṣé ó wà lára àwọn abíyamọ tí àkọ́bí rẹ̀ lè fọwọ́ sọ̀yẹ̀ wípé màá mi ń gbìyànjú lórí ọ̀rọ̀ mi? Àní ọjọ́ Sọ́dẹ̀ la máa parí àdúrà lórí àkọ́bí. Tí màá dẹ̀ máa pín ìgòròrò àkọ́bí kọ̀ọ̀kan fún abíyamọ kọ̀ọ̀kan. Ayé ò ní dúkùkù máa jà mọ́ àkọ́bí rẹ̀. Ṣé wà àdúrà kan ń gbẹ́nu mi torí àkọ́bí rẹ̀? Àkọ́bí rẹ̀ yóò bẹ̀ sí tọ́jú rẹ̀ látòní lọ. Ìlàkọjá ìní tó jẹ́ kí àkọ́bí rẹ̀ gbó kọjá orí rẹ̀ yóò dìtàn. Àkọ́bí ni John the Baptist orí ògolo ìwọ náà máa rọ́gọlò. Àkọ́bí bá jẹ́ bá fò sẹ́lẹ̀ àkọ́bí rẹ̀ ò ní fò sẹ́lẹ̀. Ìgbéga tó máa jẹ́ kò lè ṣe fún àwọn òbí rẹ̀ olúwa tó fi bẹ̀ ọwọ́ lẹ́ni. Ìgbéga tí àwọn àbúrò rẹ̀ yóò fi mọ̀ gẹ́gẹ́ bí àkọ́bí ó yá olúwa fi bẹ̀ ọwọ́ lẹ́ni. Lọ́jọ́ ẹ̀mí rẹ̀ àkọ́bí rẹ̀ ò ní rí ọ̀run ààrẹ máa bọ̀. Ẹ̀yin àkọ́bí olúwa yóò fàyè gbà yín ní ilẹ̀ tẹ́ ẹ bá wà. Ilẹ̀ tẹ́ ẹ bá wà yóò dilẹ̀ rere fún ìdílé yín. Ẹ̀yin àkọ́bí ó yẹ lọ gbilẹ̀ ní ilẹ̀ alààyè. Ẹ̀yin àkọ́bí ẹ lọ di gbígbóòrò ní ilẹ̀ alààyè. Ẹ̀yin àkọ́bí ẹ ṣàmì tọkàntọkàn ilẹ̀ abẹ́ sí sí ọ látòní lọ tọmọtọmọ. Olúwa yóò fàyè gbé ẹ̀yin àkọ́bí níbi gíga ní ilẹ̀ alààyè. Ẹ̀yin àkọ́bí ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dẹ̀ níbi tẹ́ ẹ wà yẹn o. Ẹ̀yin àkọ́bí ó yẹ gbàṣẹ rọrùn lórí ilẹ̀. Ó yẹ gbàṣẹ tí kì í dójú ti ní lórí ilẹ̀. Lórí ilẹ̀ tó wà ìwé àkọ́bí yẹn yóò ní dá dúró. Ẹ má fọmọ wọ́n mọ́ ẹ̀yin àkọ́bí ẹ lọ tayọ tògótògó. Lórí ilẹ̀ ẹ̀yin àkọ́bí ẹ lọ sọ èso rere. Ibikíbi tí ẹ̀yin àkọ́bí bá wà, olúwa yóò gba ẹbẹ̀ fún yín o. Látẹ̀ nílò ẹ̀yin àkọ́bí ẹ̀ ní fi ìnira jọ ń kóhun lórí ilẹ̀ mọ́. Bàbá tó lànà ní Petra yóò lànà fún ẹ̀yin àkọ́bí. Bó ti wù kí ògbẹ́ ó gbẹ̀yàn tó ní ilé alàyè ẹ̀yin àkọ́bí lórúkọ Jésù, ẹ máa rọ́ mi mú o. Adágún odò kìkì ẹ̀gbin ni ayé ọmọ rẹ kò ní rún o. Ọmọ rẹ ò ní padà di aṣọ ọ̀nuwọ̀. Ogun àbá olóye jẹ́ kò ní jẹ́ ti yín o. Ogun ó máa ṣe kò ní jẹ́ tọmọ rẹ nínú ilé yẹn. Bọ́lá pé àjọsọ báyìí o kò ní jẹ́ ti yín nínú ilé yẹn o. O ní kẹ́kọ̀ọ́ jarì ládùúgbò o. O ní rogun àwọ̀ kí lórí ọmọ o màmá. Ọdún yìí ò ní lé koko mọ yín o mọ́ mi. Ó dùn kí ẹlẹ́nì ló pọ̀ tó yá ọmọ rẹ máa borí. Orí ọmọ rẹ ò ní tako. Orí ọmọ rẹ ò ní gbàbọ̀dì. Orí ọmọ rẹ ò ní sùtà. Orí ọmọ rẹ ò ní jẹgbẹ́ ayé. Orí ọmọ rẹ ò ní fìyà jẹ. Orí ọmọ wo ò ní sùn lọ́jọ́ ayọ̀. Ẹlẹ́dẹ̀ ọmọ wọn máa rí ànúgbà nílé alààyè. Orí máa gbé ọdẹ bí àṣeyọrí tọmọtọmọ. Ò ní táwọ́ ná tọmọtọmọ o. Màmá sàmí bàbá sàmí ò ní tọrọ jẹ tọmọtọmọ o. Ọmọ wọn ò ní di akóbọ̀tà fẹ́gbẹ́. Ariwo yé ó máa ti lọ o. Kò ní pọ̀ ládùúgbò yíyan o. Ariwo tẹ̀kẹ́ sí lọ́dọ̀ àwọn ẹlẹ́rìí ní lórúkọ jẹ́ kò ní fọ̀ sí ọ lórí ọmọ o. Lórúkọ Jésù ọmọ rẹ máa dìde. Ibi tá ayé ti yẹ̀yẹ́ ọmọ rẹ lórúkọ Jésù ọmọ rẹ yóò padà gbẹ̀yìn rẹ̀. Àṣejáde lára bàbá alábíyamọ yẹ dìde. Ẹ dìde. Ẹni bínú ògo ọmọ rẹ látòlí lọ yóò fọwọ́ ara rẹ̀ ṣ kira re omo wo ni lo ko ipanwo omo to npo egbe alaja yo gbo won omo re odun yi tin lo kere kere o ni bodun lo tomo tomo ayo ni fo omo re bu o ina lowo to gajo ya tewo gba loni o egan omo re ma pada di ogo angeli dile yi o ni foro yin sere mo o awon to omo re ti la lori papa won ni pada ju omo re le o ti finish po laye loruko Jesus Olorun yo mo tesiwaju o wa meke tomo tomo idunu ma di kari leyin o mo tu ayo omo re to gbera ni January ko ni fori sogi o oni keke a lo re abore o olokada chami oleye oni kalese aro play gbogbo wa ma gunle laye o oruko mo ta fi npe o ko ni dagbere faye gbogbo gba to ba ri akobi elate ni lo enura de ma dun atemi ati wo a layo lori akobi atawon mo wa mama lori akobi o ni kari so akobi re ma se fun oje olorun gbogbo re ara yo ba akobi re soke ogun to je gbo awon akobi ni bi kan ko ni je gbo akobi re ogun aba gbogbo ni jobu ko ni bori akobi lagbaye idambu to lori eyin akobi eyin omo yo gbo lo make e egun ati aro kankan dobi lori eyin akobi loni o owo ara re lo fi gbe re lowo akobi re akobi re ma je eyan nile alaye yesu oluwa wa koko adura we wa loni won kan ma so wupo oluwa gbogbo bi tan ti te pepe esan le fe mi ato mo mi ko lu ko ba beje mama odun yi oni fesan se o to ba ti gba wo yen wa gbo meji la ko lo jeun adura ti gba eji ni ogbe mi dele agbara
5: emi ni ya lakara AIT emi na mo tun wa dupe lodun yi o emi ti mo ma yawo mo wa deni ti mo wa lowo ti mo tun wa fun yen olorun o ma se o mo tun jeun to mo tun dajo 10,000 lojumo olorun se bebe na aye mi o
6: senta
5: monta mo dupe lowo olorun
6: se won ra kara
5: won ra ko tun to mi ta ba fun meji won tun mama binu pe ta fun money owo olorun e ma binu won tun fe ma binu lo won tun duro won to ra kara mi fine
6: o ndajo ile o
5: mo nda 10,000 lojumo
6: mo de lo ra kara ina
5: mo tun je ogun fe ati yan
6: ye
7: ogun fe ati yan
5: emi ti mo se concussion mo wa nje ogun fe
6: eni to nje concussion tele
5: mo wa nje ogun fe mo nfe ja sa wa je tele mo wa nje ogun fe mo wa jiyan 4000
6: ogun fe yen wa wa gbe si ori yin yen
5: awa bi fanu si daddy ma gbadun aye mi
7: eh aye ti je juya lo
6: ye beyin le ni awon yibo gan wa ngba kala
5: lo wa daddy to ba je pe ron lele wa ni eyin na ma ba mi test e daddy
6: ni ya to je pe o ntoro tele o wa ndajo 10,000 eni kan sha gbo mi ise to nse yen adin la mo lowo
3: na ojo sunday di ajojo awon akobi nibi ti gbogbo akobi agbaye yo ti ma pade ni church ni dale mo mo mai pade ojo sunday ko te fi sere fu akobi ati baba ati ya akobi to ba ji akobi abo ma akobi kan bi kan adura ojo sunday yeri wupo wa nbe nibi ta ti ma ba fi adura jagun fun awon akobi atawon mo bole ni dale mo to wa ni segun ota logun se so fo olokada ko gbe lo si church awon mo pakeye CAC ago ma ba ni gbogbo eniyan ti debe wa je won mo o gbogbo eniyan ti mo wi pe ta ba gbadura akobi agbodo da ore akobi ko wa si je to le fi ranse lori akobi re o lati ti eto radio yi si waju mo lorun ba se bukun wa to la se ma se lori akobi wa leni se gbiyanju ki owo re ko wa nbe bo lo nkan ni ibikibi ti akobi re wa ase kan leri pe ko lo ri ogolo mama o ti du akoko ye ki won na lo gbadura ni Jerusalem tori awon omo re omo to ngbo mi won na le ran iya re lo ko si ewo nbe rara oje omo lo fi se o si le ran baba re lo bo de mo wi pe mama o le gbagbe experience e titi mama baba du olomo la fe lo gba nbe o àwọn tí ọ̀rọ̀ ọmọ wọn bá kálára ni mo fẹ́ kó tẹ̀lé mi gẹ́gẹ́ bí mo jẹ́ sọ kò síbi tó jìnà tó bá ti jẹ́ ọ̀rọ̀ ọlọ́mọdé ni Jerusalem tó dẹ̀nà jìnà tó bá ti jẹ́ kí ìpè ọmọ wọn lè yí padà gbogbo ènìyàn dẹ̀ mọ̀ wípé àwọn tó bá ti lọ ń gbẹ̀dúrà mẹ́ẹ̀kọ́ máa yí padà fún wọn ni fọ́tò àwọn ọmọ rẹ yẹn wàá dìdì kó lọ ọbẹ̀ ni gbogbo ibi tí Jésù ti gbàdúrà Elijah àtàwọn Mose ti gbàdúrà wàá tẹ́ pẹ́pẹ́ fọ́tò ọmọ rẹ síbẹ̀ ni Olorun baba alabiyamo aye lo wa
8: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 7714. Lekosi 3034347714. Fakeye Emmanuel lo ma gbe jade First Bank.
3: Abiyamo, a o ni ma bojemo.
9: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
10: Lati ikoni konga agbomobe girege lago mefa idajilu.

0: West Radio 89.3 FM on Gagoma.
1: Tẹ bá fẹ polówó ọjà yín lórí rédíò tẹ fẹ máa ta warawara bọ mẹta ṣe ń tà West Radio ni kẹ máa bọ o àfẹjì wa gbé ti ní lárugẹ owó owó gajara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹgbẹlẹgbẹ àti lájọ lájọ ilé iṣẹ ńlá ńlá àti kéékèèké ẹyin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ ẹ wá gbé wo ẹ jẹ wo ẹ jọ wo ẹ tọ wo jọ Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ blue. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio. 89.3 FM Ọlọ́run gbọ́ ògùn tẹ fẹ́ ojú kan ló wà. Kànkà wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM Kànkà agbẹ́mágbẹ́.

0: tó ojúmọ re lo mọ mi oyela oye tuntun loila leni o ojúmọ tó mọ mi leni o mọ mi sayo o mọ mi si ibukun o mọ mi si aiku tin se baale oro o mọ mi sowo be si ni o mọ mi sola eje wa se ladua pe ko mo je mi nikan lo mo si o ojúmọ re tó mọ si gbogbo àwọn olólùfẹ́ ìkànnì kànga gbọmọgbẹ Wells Radio 89.3 FM ni gbogbo bi ti e tin gbo wa ko ma mo yin sowo ni o ojumo tin ni ko ja sayo ko ja si aiku tin se baale oro ko ja si ibukun oro ko ja si ola ko si ja serin o asiku ibere opin ose eni ni ojo karudinlogbon osu kesan odun 2006 awa gba 2026 esin ojare bo wa ni odun 2026 mo wa se ladura lo lo tini pe gbogbo n ta ba dawo lele ni yo yori sirere o a si kajo ini layo yo a ni bo sowo alagbeda gbogbo bi kibi ta ba ririn ajo lo leni olorun yo pa be mo fun wa o eni to jo ojo eti emi a ma se ladura ni gbogbo ojo eti pe gbogbo n to dabi eti ninu aye gbogbo wa yo elediwa ba wa re sohun o a fun wa ni ayo a si se kini a o se aseyori eyin e mo je wonu emi ki n pada wale tori adura bi adua bi adua ni se mi looro tini sugbon ewo emi mo lo mi mo sokale e ko ro o e ka ro ni gbogbo bi ti e tin gbo ikanni kanga gbomogbe Wells Radio 89.3 FM musiki yin ka bo si akotun eto agbeyewo iroyin agbomogbe lori ikanni kanga gbomogbe be ku ti mo lati ojo aje titi de ojo eti la ma jo n wo gbogbo awon iroyin to jade kakakiri inu iwe iroyin ile wa ti Nigeria looro ti ni atujo se na ni o be si ni ta ba ti sare fun yin lawon koko to sodo kaakiri awon iwe iroyin orilede Nigeria ayan na mi be ha yin to ku fun ogbon tori pe ojojumo na mo gbomi ogbon mu fun wa be si ni e mo won e odi ni won won sai mo fun loko eni ba ti ri won tan ba ti ri ewu to eleyi tin sami ogbon e ti mo pe ogbon ki be ni ogbon times 2 ogbon square ogbon plenty eyin mo ki o ogbon plenty ogbon ki ese rago so ti yeyin eyin mo ki o loye san ni so e mo ina mo pe yin paro melo wa la ro melo la ro ta so ti o dabi pa n paro e mo worry nigba to ba to asiko e ri mo se tu yege yege re le to ba to asiko so you
1: ẹyin olólùfẹ́ yín ọlálẹ́kọ̀ọ́ sán ni ló ń kí yín láàárọ̀ ẹ ṣeun tẹ́dá àpọ̀mọ́ láàárọ̀ yìí.
0: tó ẹjẹ́ ń dákọ̀ tèmi náà torí ẹ̀kọ́mọ́ dàbí pé o ṣe wá kí àyànnà náà rẹ ò dákọ̀ tì ó kọ́ tèmi ò yípadà o tèmi tọ́pẹ́ akin kò lé ẹ̀ àyà akin ló ń kí yín lóòrọ̀ tì ní pé ó yá ẹ̀jẹ̀ àjọ fìdílé nǹkan ẹ̀ fìdílé nǹkan o ẹ̀jẹ̀ àjọ ṣètò lóòrọ̀ tì ní. Àwọn ìwé ìròyìn tí mo kó wá sóde lóòrọ̀ tì ní wọn ju bíi mẹ́rin náà lọ nítorí pé bí wọ́n ti ń jáde tán sì ń gbé lémi lọ́wọ́ mo ti ń gbé wá bọ̀ wá bá yín ka yín mọ́lé lóòrọ̀ tì ní ìró ìròyìn punch ń bẹ́ wájú tèmi Nigeria Tribune náà ń bẹ́ wájú mi lóòrọ̀ tì ní Vangard náà ń bẹ́ wájú mi ó dà pé mẹ́ta ni mo rí gbà lọ́wọ́ bàbá Vendor Vangard ni nítorí pé àwọn kókókókó tí mo kójọ pọ̀ ó kí ẹsẹ̀ rago ni ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn punch tó jáde fún tò lóòrọ̀ tì ní. ní ojú ìwé ìròyìn alákọ̀ọ́kọ́ ti punch ìròyìn eléyìí tó lé téńté tó ṣe gàdàgbà tí wọ́n kọ gàdàgbà gàdàgbà lóòrọ̀ tì ní òní ó sọ báyìí o ó ní lórí ìpàdé àwọn àkójọpọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé ìyẹn ti United Nations UN ààrẹ tinubu ti sọ̀rọ̀ lóòrọ̀ tì ní wọ́n ní ààrẹ tinubu ń bèrè fún ìjókòó ayérayé ilé-ìbòpè ní permanent seat méjì fún ilẹ̀ adúláwọ̀ ìyẹn áfíríkà tí yóò sì ní agbára láti dádúró máa pàṣẹ ilé-ìbò máa pè ní tí yóò ní veto power so ti yé yín ìròyìn ó wá lọ́mọ lábẹ́ o kí ló wí kí lọmọ rẹ̀ sọ Oni Tinubu pe fun atunse ajosepo akojopo awon ajo orilede agbaye o bere fun isuna owo ti ko ni meun meun ninu eleyi to se dede ati Tinubu si tun pe bere fun igbese to lagbara lati koju ija si iwa gbesumomi eleyi tin sele kakakiri adulawo ile adulawo be ba fe ka bo ti lo si waju si abi ntori ntowi e le lo ka ninu iwe iroyin punch ni oju ewe keji ninu iwe iroyin punch to jade looro tuni eje tu mu bi meji oju meji lo tori pe kokokoko ni awon ti o jade to si se gbangbon si wa atiku ti soro ninu iwe iroyin punch o kilowi oni atiku yan Kashim Ibrahim si ipo alaga igbimo ipolongo re o si fi Erufai je igbakeji alaga elereyun ka ni oju ewe kejo ninu iwe iroyin punch to jade looro tuni eje nte waju si o oni awon ipinle gba trillion marun o le merin dilogun marun dilogun ni o iyen 5.15 trillion naira won gba ajo ninu owo ori enyo won wa ni peyi si lo peyi owo peyi lo poju ninu owo ori ti won gba jo enyo oju ewe keji dilogun lelogun oju ewe keji lelogun ti lo wa ni inu iwe iroyin punch to jade ni ile wa looro tuni petiro ko le mo si inu iwe iroyin yi na ku ti mo won ni petiro ti a n gbe jade lorilede Nigeria ti le ilopo mefa ti o si sumo trillion kan iyen 1 trillion naira be fa fe gba balance un e re leleyi ka ni oju ewe kesan ninu iwe iroyin punch to jade looro tuni eje mu kan si ka ma se bye bye si punch lori iku awon afurasi awakusa eleyi to sele ni ipinle Niger iroyin ti jade o kilo iroyin so lori ti e na won ni ise iwadi bere ni perewu ni biti ajo NSDC ti seleri lati se idajo ododo enyo lori awon ti won se kini ti won jolohun ni pe awon afurasi awakusa to jolohun ni pe se gbagbe iroyin ajo NSDC won ti seleri idajo ododo bi iwadi ti bere perewu be ba fe gba balance iroyin eleyi ti mo ka ere ka ni oju ewe keje ninu iwe iroyin punch to jade looro tuni o fere ge sinu iwe iroyin Nigerian Tribune to moreleyi mu mori mu dada eleyi lo so o iroyin eleyi ti won ko gbagadagbagada o ni ko le sese o ko le jora won orin lo mu benu orin lo mu benu won ni ko le sese o kini o le sese gan won ni a o le ma sakoso akoso sa odun 2026 pelu ipin agbara ti o ti waye latayo odun 1945 ta lo so yun won ni ko se se ko jo lake ko jo ni kini kan so ti ye yin ta lo so yun emi mo ko mo so o are orilede Nigeria Tinubu lo so eleyi fun ajo iparapo awon orilede Nigeria orilede agbaye iyen UN Tinubu lo so eleyi fun ajo UN on awon na si so ninu iwe iroyin Nigerian Tribune ohun na lomo bi punch na se ni omo ti e na ni pe ajo are Tinubu pe fun ajosepo UN iyen kan tun atunto iyen reform o si tun pe fun action gidi ise agbara to ni agbara lati je ki iwa agbesumomi ko wale kakakiri ile adulawo be ba fe gba balance eleyi ti mo ka sita ye re ka ni oju ewe kejila ninu iwe iroyin Nigeria Tribune to jade looro tuni to se eleyi na o morin senu ni o ori eleyi lo nko oloye sanni se ntele mi o ni mo nte siwaju lona na orin to konu o o la nte siwaju ni o emi ko mo kon iroyin lo fa o bi orin one orin iroyin wo lo wa bi orin eleyi jade o ni bi o ti le je pe pelu bi ipo osi ati abo to me kakakiri orilede Nigeria bo ti le wa ile Nigeria si nte siwaju si ni o won lo n progress e bo na fi ko won ni ile Nigeria n se daada e ti didi ti mo fi korin mo te siwaju. ju lo na na so ti yin an goke si lojojumo o iroyin lo so be won ni pe an tesi waju si bi o bi a tin pe omo odun odun merin di la adorin yen 66 years bi orile de nigeria tin pe 66 years won la an tesi waju ni won ni niro ofi ninu ola omo pandoro wa ndagba ewo ere gba balance eleyi ni oju ewe keta ninu iwe royin Nigeria Tribune san tesi waju si amo to baya eje sare mu kan si eje mu kan si won ni shetima alaga ti o je alaga fun ajo INEC awon gomina pelu awon miran won tin se ayewo ipa ti awon ile ise iroyin bi ti wa bayi won na wo wa won na se extra won ya extra wa lowo won se kini ipa ti anko lori eto odibo odun to nbo iyen ti 2027 won si pe fun ajosepo eleyi to se kini to dandan gbongbon ninu awon iwe iroyin kaka kiri ere ka balance eyun ni oju iwe loju ewe kokan lelogun ti inu Nigerian Tribune se ka sare de Vanguard eje mu bi meji sinu Vanguard inu iwe iroyin Vanguard eleyi so o si do mo mi ni won ni leyin japa kiloku se japada ni abi jasile Vanguard lo so be o ni leyin japa kilokan sa japada sile ni abi japada soko ere ka emi ko mo ko nbe ni iwe iroyin Vanguard ere gbo awon to japa se won japada sile ni abon japada sibi tan tin bo eje mi leyi o se koko iroyin kan lo jade ninu iwe iroyin Vanguard won ni lori idibo odun 2027 awon oludibo lo leto lati yan eni tan ba fe dibo fun ki se pe ile ejo ni o san pe wo e ti dibo sugbon ninu iwadi wa eleyi ni eni ti o jawo olubo ire emi kan mu so be ere eni to so ere gba balance re ninu iwe iroyin Vanguard ni oju ewe karun to oloye san ni mo ntesi wa jul e mo je ati be lati be e ja lo sori si iroyin to jade eleyi to ni ko le sese o ko le jora won ko le sese o ka mo lo awon reform awon igbe kale awon ton fin dari ajo agbaye kakakiri eleyi ti won ti dasile lataye 1945 ka mo wa lo lati mo dari agbaye lodun 2026 are tinubu lo so se e faramo nto so
1: e se killer o yen dale lori gogogan o ni se pelu gogogan ti won pe ni UN Security Council e ka forugo e ka le ko ba le ye awon eyan wa
0: o seun
1: kilo se le gogan kilo bi Security Council kilo bi League of Nations ogun abeya la koko yen se le odun 1940 odun 1918 leyin ti won pare ogun yen won da ajo kan sile tan pe ni League of Nations pe ise ti eni pe a ma ri pe awon orilede o tun ba ara won ja kun ati si ogun agbaye won sugbon pelu bo se da League of Nations sile na ogun abe bi ti wa pase
0: elekeji be ni
1: be na an ka lu pe lati odun 1940 wo 45 an ka 39 wo 44 orisirisi o se asele ni akoko yen nigba ti yo de pari ogun yen mo se ma so ni mo kọsọ wa Einstein wa ṣe kẹ ri pe ìwọ̀n ohun òfìdí rẹmi àwọn tí wọ́n jáwé olúborí wọ́n kóra wọn jọ pọ̀ àwọn tí wọ́n fìdí rẹmi náà àwọn náà jìnà sí wọn tààràtàrà wọ́n wá gbé àjọ míì tuntun kalẹ̀ ó jẹ́ United Nations General Assembly wa General Assembly ẹni gbogbo orílẹ̀-èdè àgbáyé ọmọ ẹgbẹ́ ni wọ́n nínú ìyẹn wọ́n wá ní nǹkan tó pè ní Security Council. Security Council yen 15 members ni awon marundinlogun
0: ajo alaabo
1: iyen yato si General Assembly. General Assembly yen oro to ba so to eni Security Council yen o se koko o se pataki so won je marundinlogun 15 ninu marundinlogun yen awon marun kan wa yanra won sibe te pe taye fi ma pare o o ma ba be
0: titi lailai
1: be ni awon mewa kan a ma wa won ma lo Nigeria si wa Security Council ri sugbon ki se permanent
0: wọn fún wa ní
1: kò sí orílẹ̀-èdè adúláwọ̀ kan tó jẹ́ permanent member Security Council.
0: ṣéèdì tí ààrẹ fi ń pè fún méjì nù.
1: Abasanjọ jajà ó jà ọdún mẹ́jọ kò ní jà. Ẹ máa gbọ́. So àwọn mẹ́wàá yẹn àwọn kan wá àwọn ti lọ àwọn ti wá ọdún méjì àwọn fi ń lò ó. Ṣùgbọ́n àwọn márùn-ún ẹ̀kìn kan àwọn márùn-ún yẹn àtọ́ pé àwọn gangan ló yege nígbà tí wọ́n ja ogun yẹn kárí America. ari ile Gẹ̀ẹ́sì iyen Britain, ari Faransé, ari Russia, ari China. Those are the five permanent members.
0: Àwọn ilé èdè gbòógì gbòógì lè dákọ̀.
1: Wọ́n gọ́ra wọn náà ni.
0: Kò sádúláwọ̀ ń bẹ̀.
1: Adúgilẹ̀ pé.
0: Àwọn ìta láwọ̀.
1: Ẹni sùúrù. 1945 là ń sọ nígbà yẹn. 1960 Nàìjíríà tó bẹ̀rẹ̀ sí ní ó di òmìnira. So kò sí bí Nàìjíríà ṣe fẹ́ wà mẹ́rin. Àkókò ìgbà náà dẹ̀rẹ̀ báyìí bí 1956 sókè. Ní àlọ́ ilé ọ̀gbẹ́ sì ní rí òmìnira. So kò sí mọ́ ìyẹn fẹ́ wà
0: mẹ́rin.
1: Mo ṣe ń sọ lọ tí orílẹ̀-èdè mẹ́rìnlá nínú 15 Security Council tó bá ní pé ìpinnu yìí ó ní gbogbo wa ti ṣe. Ìyá jẹ́ ká dìbò. Tí kan náà 5 tó jẹ́ 5 permanent members yẹn tó bá ní pé kíní yẹn òun ò fara mọ́ kíní yẹn àbá yẹn lulẹ̀ lójú ẹsẹ̀ nìyẹn.
0: Kò ní fi ṣe táwọn orílẹ̀-èdè yòókù bá sọ.
1: Kò kan. Tó bá jẹ́ tí ò ní veto power ni kí mẹ́ta kódà kí 5 nínú wọn kódà. Kò jẹ́ kí méje nínú wọn tó bá ní kíní kan àwọn ò fara mọ́ tí mẹ́jọ ṣe pé 8-7 tí mẹ́jọ bá ti fara mọ́ tó dẹ̀ pé àwọn mẹ́jọ yẹn kíkan ní wọ́n ti ní veto power lásán ó ti kíní yẹn máa lọ bí ó ti ní veto power kó kàn jẹ́ pé democracy là fi lè ṣe ta ló pọ̀ jù kí ló ń sọ yẹ yín ṣùgbọ́n ní igun kejì tó bá jẹ́ pé ẹnìkan péré ni ò fara mọ́ tó bá jẹ́ country tí ó ní veto power ni ò fara mọ́ ni ọkọ̀ fàgbájá ní lásán ní kíkan tó fẹ́ ṣe sí.
0: Ṣùgbọ́n
1: tó bá jẹ́ tó ní veto power ni kíní yẹn ti kú lójú ẹsẹ̀ nìyẹn. O ní Fẹ́lá ṣe kọ́rẹ́ kan wípé 1 vote is equal to 90 which kind of sense be that? Na animal sense.
0: Greater than less than kò balance.
1: Gbogbo country kan náà mara àwọn yẹn fàkì lórí wọn fara mọ́ kankan UN ti lulẹ̀ gbogbo security council ti lulẹ̀ nìyẹn kíní yóò lè wọ́ọ̀kì mọ́. Wọ́n ní akọ́jú sọ pé kíní yóò ní ṣe pẹ̀lú democracy. Orí yóò jorí ní democracy.
0: Ìka ò dọ́gba.
1: Ní abẹ́ democracy.
0: Orí
1: yóò jorí náà pẹ̀lú rule of law. Àparò kankan bẹ̀rẹ̀ gorí ibi kí gbogbo wa ní level kan náà ni kó tó ń jẹ́ democracy ìjọba àwarawa pé lábẹ́jọ́ ojú tàbí ẹ̀dọ́ lọ. Nǹkan tó ń jẹ́ democracy nìyẹn ṣùgbọ́n kamẹ́ríkà sọ pé kíní kan wọn ò fara mọ́ ṣùgbọ́n tó kù fara mọ́ ọmọọ̀rẹ́ àṣẹrẹ ni kí britain ní kíní kan wọn ò fara mọ́ ṣùgbọ́n tó kù bá mọ́ fara russia france china àwọn mara àrùn yẹn wọ́n ti wọ́n ṣiṣẹ́ tí wọ́n ń jàjà yẹn ti bẹ́ pé ẹni sòrò ní àgbáyé lénìí báyìí orílẹ̀-èdè tó wà ní un lọ sí ibi 200 áfíríkà nìkan ní 54 ó lé ní ìdá kan nínú mẹ́rin tó wá láti ilẹ̀ adúláwọ̀ nìkan kò ní da kó jẹ́ pé kò ní sí african member kan tó máa jẹ́ permanent member. Ẹ wo north america báyìí orílẹ̀-èdè mẹ́ta ló wà ń bẹ́ canada us mexico wọ́n dẹ̀ ní continent ni náà ní africa tàdẹ̀ ní 54 mẹ́rìnléníàádọ́ta ṣe bí kò jọra wọn.
0: Ó jìnà.
1: America dẹ̀ ló báyìí tó bá láti north america yẹn ó lẹ́yọ kan. Europe rè báyìí gbogbo wọn bẹ̀rẹ̀ bíi 20 ni wọ́n jẹ́ ẹni UK ẹni France Russia náà ya Europe ni.
0: Bẹ́ẹ̀ni.
1: So kí wá là ń sọ? Kí gẹ́gẹ́ là ń sọ? Euro continent kan mẹ́ta wá láti bẹ̀. Ṣé ẹ kú rí bẹ́ẹ̀?
0: Àwa sì ní bíi 55.
1: Asia náà wọ́n pọ̀ náà ní Asia o ṣùgbọ́n ẹyẹ kan péré lọ́wọ́ láti bẹ̀ China. Japan ò lè síbẹ̀ torí Japan wà láwọn tó fìdí rẹmi. Japan, Germany, Italy àwọn tó fìdí rẹmi nígbà World War. Ẹnba yege òun la kọ̀wé tán. Bá ṣe máa ń ṣe nìyẹn.
0: Ẹnba yege.
1: Òun ló máa kọ̀wé tán.
0: Tọ́.
1: So kẹta wọn sọ pé tẹ́lẹ̀ dẹ̀ fara mọ́ ni pé kíní yẹn kò rí bẹ́ẹ̀ kò múlà káyè dání. Bí o bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ fẹ́ fi bẹ́ẹ̀ ká ní veto power bẹ̀rẹ̀ ẹ̀tì ẹ̀kọ́ mú méjì.
0: Láti Africa
1: kọ́tì ẹ̀wà ní security council yẹn tó máa jẹ́ permanent members. Kò dẹ̀ sẹ́yìn fẹ́ ṣe yẹn sí Nàìjíríà òní sínú rẹ̀. Àìyẹn tó rí bábá pé o.
0: Mo fẹ́ bèèrè ni o. Ibi tí mò ń lọ rèé.
1: Wọ́n máa pín sí méjì ni. Torí Africa já sí méjì. Sub-Saharan Africa wà. Ìyẹn àwọn ta jẹ́ èèyàn dúdú.
0: Bẹ́ẹ̀ni.
1: Saharan Africa wà. Àwọn Lárúbáwá bíi Egypt, Libya, Tunisia. Bẹ́ẹ̀ni.
0: Àwọn àwọ̀ wọn tún yàtọ̀ sí tiẹ̀.
1: Wọ́n yàtọ̀. Àjọ wà ní orílẹ̀ adúláwọ̀ ni ṣùgbọ́n nǹkan
0: ò.
1: Àwọ̀ wa ò jọra nọ́mbà tí ìròrí wa gan ò jọra. Ṣùgbọ́n àjọ wà láfíríkà náà ni. Èmi lérò pé wọ́n á fún wọn lẹ́yọkan. Wọ́n á fún àwọn náà lẹ́yọkan. Tó bá ti wá dípò bọ́ sọ́wọ́ ìsàlẹ̀ yẹn. Ìyẹn ti Sub-Saharan Africa. Aláwọ̀ dúdú yẹn South Africa fẹ́ gbà o.
0: Ẹ mọ̀ bínú. Sẹ́ẹ̀rí sẹ́ẹ̀mọ́ pé ààrẹ wa ní ń pè fún ilé yìí. Mo fẹ́ ká sáré yànnà náà.
1: Ààrẹ South Africa náà ti ń pè
0: fún ìdádarí. Àwọn náà ti ń pè ṣùgbọ́n nínú ìròyìn lénìí. Ṣé ní ẹja wòpò tí orílẹ̀-èdè Nàìjíríà wà sa dan to lati gba se won wo wa pe ta ba ti e fe wo pe ka consider won se to sile
1: te ba ni ke wo ni eleni yi o e ma ka paro to ba je mi gan mo fe pin mi fun Nigeria sugbon a bodo wo eni ninu itan orilede e ma wo ana mo eni
0: tori ati jalan to fa
1: te ba wo eni yen e tu ba wo pe killer meji le ja si lojo ola South Africa ti dey prime enu wo yete mi o ti dey wi to lede
0: gedeke won ti
1: ti won le koja ti bere
0: a se bere
1: laji o te ti bere a ti sise gidi seyin awa ku lojiji
0: ah
1: olorun ja ja gba biku
0: olorun
1: sugbon ta ba sele pe a ti fe bere se pada Nigeria o te ti se nkan
0: ah ti bere
1: ohun itiju ni pe ki South Africa ma ba Nigeria dun kan beyen sugbon mi so fun yin ta ba ni ka nkan ti ipa ti meji n ko le ni yi
0: tori so to si wa lenu lati mo bere di ere di ti mo fe ka saye lo nu we tan nu
1: ah o to si ka ba ni ka wo nu we tan ko je gbogbo le adulawo ko je pe kan na fe fun Nigeria ni lati gba gbogbo le adulawo ko je kan na fe fun Nigeria lo to si yen nu we tan sugbon le to mo le ni yi ta ma ka me fun agan le ma kan Nigeria
0: ere wo la fe je ti won ba ti fun wa na
1: e se tan ba fun wa wa ri awon na gege bi wile ti je pe to ba di pe nkan se lagbaye a le beti wa si yo e se ti Nigeria mo tori osiru to won security council lagbara osiru to lagbara ni orilede ma fi kankan jowo kankan fun ra won lati le gba kan pe ma dibo ta komi ki lo fe kini ma fi le ran ra lowo pe mo fe gbe kini iwo UN security council bi te fe ko orilede ta komi ki lo fe kin se fun e
0: ki lo fe se
1: bene iyan o ma pe Nigeria gan ton ba le wa nbe sugbon oselu yen oju oselu APC ati PDP lo oju oselu INEC lo
0: se ko ju ti ele se exe kuku la wa nse lati do yi ni
1: oselu abadi la nse la bele oselu ibe yen ni agbara to je pe opolo to jina to de duro san san na fi nse te yan ba sora wa gba sati lo weyan Sunday ke won te ni fun kankan
0: idi ti mo fe ka sare tu bale tori awon ara ile ni o elomi ba gboro yin ajosepo awon orilede agbaye ko ye
1: ah nkan sele nbe o nkan sele nbe nkan sele nbe orilede mi wa to je pe iwa to nwu oju iwa to orilede mi nwu lo e to wu baye kere yen won wa pe lesu
0: se pe en so pe e ti wa si asisan die lara won kan
1: orilede ko to fe ke mo ni pe se UN security council to ba ni pe won gbe resolution kan wa ipinu lo nje be won se ma pe ni UN security council resolution pe orilede yi o ikani won nkan tan se nbe o da ati ri tan ti gbe resolution wa tan ti kọlu awọn orilede kan tori wipe aare ebe ati awọn orilede kan ati aare orilede kan jo ni oro ti o gbolohun aso won de lo si won de ba won ba orilede yan je e de orilede yun te pe esu han han ni won de tun ma sa ni UN bo se dada
0: won tun mo ni o ya
1: international politics ni yan o ju
0: ojo wo le orilede Nigeria fi ma ba won play politics yun gba wo la fe
1: owo wa lo wa owo wa omo ilu lo wa ijo ta wa to bere si ni dibo fa awon tori e pe tinu won da tokan won de tokan won mo ari to ba si nse wi pe omo wa ni north lo kan south lo kan southwest lo kan southeast lo kan eleyi ko ori e pe sugbon nkan lo kan a le dide ki se pe
0: ojo ta ba to so pe ayan adari daada fun la wa
1: iban gan ni ori awon orilede agbaye to bere si awon re ona mo ti fe ji o se to ba se nje wi pe Yoruba lo wa nbe lana ki ibo bo sibe leni kausa bo sibe lotola won ipin la kaye ibi ta ba ti ri e tele loju ese ni
0: ni ibi ta de duro leni awon ajo tin ja fun abo ti UN security council te so se won ti se ipari bibi fun wa lori ede Nigeria pelu iwa agbesumo bi tin sele kaakiri ka sare so papa
1: lori ti agbesumo mi yi igba to sele si o je akoko to je pe o ti fe di koni kini kan da ti e gbe ni
0: ah
1: ìgbà kan un ti fi gbogbo ara wúlò rí nígbà ayé ecomog tó pe àlọ́njà ní liberia tánjà ní sierra leone ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè un àwọn ni wọ́n kó nǹkan ìjà wá àwọn ọ̀rọ̀ ìfọmọgbọ́n ránṣẹ́ o ṣùgbọ́n fi nǹkan ìjà ránṣẹ́ bẹ́ẹ̀ ni ara ẹ̀ náà ni ṣùgbọ́n láyè sí yìí kò sẹ́ta fún yín lábẹ́rẹ́ o pé ẹ fẹ́ ra ohun ìjà lè ní báyìí gan na connection
0: a tu a mo lobby pe
1: be fe ra nkan ja le ni connection ba ba julo kan let of america ni awon e ke sare ko ro yin le awon ise ja kan ba le ni ba america an se te pe won le data fun yan ya ra won balu ta fin ja won pe kan ni f35 le ni ba
0: fere ipolowo oja
1: ti okay ko si wa la ile
0: eja sarere ipolowo oja na ti e ri bi te ti daduro eyin eje pause yin a pada play abi sare doke lon na nitori pe nta so yi ah mo fe ka kojo ye wa ni gege be morilede Nigeria e mo yi kuro nbe o iroyin agbomogbe ti ikanikan gagbomogbe si nte waju si a nbo.

0: àwọn kan tí wọ́n nílò láti parí ẹ̀ mi ni wọ́n ní dáadáa ṣùgbọ́n àwọn kan kan wà tí wọ́n tún nílò rẹpẹtẹ láti ra tí wọ́n ra mo gbọ́n sí bẹ́ẹ̀ gbé nàìjíríà àti amẹ́ríkà tọwọ́ bọ̀ wípé kan wọ́n jọ nàìjíríà fẹ́ ra attack helicopter ìyẹn helicopter aláìsàn torí wúrúwúrúwúrú tí yẹn bá ti dún bóun bọ helicopter ń bọ
1: ẹ mọ sálọ mò ń bọ ni
0: ìtumọ ẹ nìyẹn agbésùmọmí a ya gbalagbala ni kò ní dúró torí mọ pé kẹta ń gbé bọ a fẹràn iṣẹ lójú ẹsẹ ni unmanned aerial vehicle tó ń pè ní drone náà fi ń bá terrorist jà tóbi kò kàn ní mọ bí kankan wà lókè tó máa gbọ́ sí pé play and bomb fẹ́ súnmọ́ báyìí kò ju 2 seconds lọ kó tó gbẹ́sẹ̀ kan ó ti
1: ránṣẹ́
0: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìyẹn ara bí mọ̀ pé àwọn tán nílò nìyẹn ṣùgbọ́n ọ̀tọ̀ ni tán gbà bí mo dẹ̀ ṣe sọ bí ọ̀rọ̀ nsa national security advisor Alaye Buhari general monguno ó nípa àwọn lọ́gàálọ́gà lẹ́nu iṣẹ́ ológun ó ní ká ni wọ́n náà kọ̀tàn ṣe pé nǹkan tí nàìjíríà ò nílò náà rà wọ́n máa ń di ọ̀rọ̀ lórí wọ́n ń di olè lórí ju ìtọ́ ẹ̀kú jẹ lọ wọ́n pa ọ́ sápọ̀ ara wọn ni ọ̀rọ̀ tèmi kọ́ ọ̀rọ̀ nsa mọ̀ngùnú
1: ẹ̀yìn kọ́ lẹ wíbẹ̀
0: bẹ́ẹ̀ ni
1: olóyè sàn ni
0: ẹ̀jáde anú pẹ̀lú nǹkan tá a nílẹ̀ gan lé ní tá a fẹ́ parí ọ̀rọ̀ ìgbésùmọ̀ mi ọ̀sẹ̀ mẹ́ta pẹ́ jù a parí ẹ̀
1: bẹ́ẹ̀ tí mo ń sọ bíi pé ó ń da yín lójú
0: ni mo ń sọ ni ọ̀sẹ̀ mẹ́ta a parí ẹ̀
1: kódà ẹja ṣẹ̀nu dédé síbi lágbọ̀n ọbẹ̀ hàn mo kàròyìn kan lẹ́ẹ̀kan mo sì forin tì í torí orin ó di dandan kí n kọ́ wọ́n là ń tẹ̀ ẹ́ síwájú sí i ẹ̀yìn nínú òfin nínú ọ̀la bá a ti fẹ́ pé ọmọ ọdún 66 ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀ yìí 84 tí ọmọ orílẹ̀-èdè nàìjíríà grandma grandpa ni wà ní a máa sọ bẹ́ẹ̀ wọ́n ní pé pẹ̀lú gbogbo òṣì ààbò tó mẹ́ẹ̀ a sì ń tẹ̀ síwájú ṣé lóòótọ́ ni.
0: Tẹ̀síwájú.
1: Wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ ló
0: sọ bẹ́ẹ̀. Ṣé wá làwọn kùnà ni? Ọ̀nà làwọn kùnà ẹ̀yin lẹ máa wo ibi tó orílẹ̀-èdè yín wà lénìí. Ẹ̀rù tó wà lọ́dún mẹ́wàá sẹ́yìn. 20 ọdún 30 ọdún 40 ọdún sẹ́yìn. Ṣé ibi tá a wà ń gbà yẹn la wà ń sìn? Kálá wà lójú kan ní Ìbàdàn. Àṣẹ lójú kan à ń padà sẹ́yìn ni. Nàìjíríà ń jó àjò rẹ̀yìn ni.
1: Àjò rẹ̀yìn.
0: Bẹ́ẹ̀ni ẹ kábẹ̀ sí ni mo láyẹ̀ kọ̀ọ̀kan. Láyé ìgbà kan Nàìjíríà tí bá dùn sálárì oṣù kan ẹ lè ra kankan nínú ilé tí lè nílò tó dẹ̀ pé ẹ sì jẹ ẹwà mọ́tò ojú ẹ sì máa gbé sí lọ́wọ́ sálárì tilẹ̀ tó wà lọ́wọ́ yìí yẹn ètò ń bọ̀ àtún bá ń bẹ̀.
1: Pé àná ìná tán ni.
0: Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní ìsinyìí tí ẹ bá sálárì lénìí ọlọ́mọ pé kí ẹ sọ̀rọ̀ pé nǹkan tẹ fẹ́ jẹ tó wùyìn tẹ fẹ́ jẹ pé kẹnu máa kọ kínú má gbófo kò lè tó yín fóṣù kan tẹ bá fi làákàyè gbé ṣé mo parọ́.
1: Ṣé pé kò tó mọ́.
0: Ṣé mo parọ́ ni.
1: Ẹ wo ẹ mọ̀ jẹ́ aṣọ tí a.
0: Ṣé rí i nígbà kan tá a fẹ́ rìnrìn àjò àìsábà rìnrìn àjò lọ́sàn-án oorun yẹn pọ̀ járe mi ìráyè wàhálà tó bá dago mẹ́fà bàbá bọ́ sọ́nà tó yẹ pé ọ̀rọ̀ pé ẹnìkan fẹ́ da yín lọ́nà ẹnìkan fẹ́ jí yín gbénu gbó ẹnìkan fẹ́ ṣe kíníkan kìnìkan kò tí ẹ jẹ yọ rárá kí gbó yẹn díjú bẹ́ẹ̀ lọ aláàkọ́ ọ̀nà da kò sí fẹ́ rọ́ọ̀lù pọ́ọ̀tù olùkan tá fọ́ táyà yín lọ́nà èkó ńgbà kan pọ́ọ̀tù kan pra táyà wájú tẹ̀yìn méjì lọ ni láàrin òfin ẹ̀mí fẹ́ bọ́lọ́jọ́.
1: Ó ṣẹlẹ̀ sí i.
0: Ṣé rí i kò sí nǹkan náà tí Nàìjíríà fi jó lọ ẹ̀yìn lórí ọ̀rọ̀ ètò ààbò lé ní ìbáyìí lọ́sàn-án gangan ní ọ̀sán gangan tẹ fẹ́ kúrò ń bá dàn tẹ́ ń lọ ìkiri tó bá jẹ́ kristẹni ní sáàmù ni.
1: Ẹ mọ gbàdúrà ni.
0: Tó bá jẹ́ mùsùlùmí ni bá ṣe ń ka kùrìsì yìí lẹ́ ń ka gbálẹ̀ ń ka wò.
1: Ẹ mọ fa ti àwọn
0: ọlọ́run sáà lónìí. Ọlọ́run bá jẹ́ ń kó ọwọ́ o. Bá gbẹ ìtọ́ ní káwọn tán ti gbé lọ kó wá 100 million 200 million ibo ni kò ti wá ibo ni kí 300 million yẹn ti wá.
1: Ṣé wọ́n á sọ pọ́n parọ́ pẹ̀lú tó ń sọnù.
0: Tó yẹ ká sọ fún wọn ni àwọn náà mọ̀ pọ́n parọ́ wọ́n mọ̀ pẹ̀rọ làwọn pa àwa ni ká má wàá gọ̀ láti rí pé wọn gbé wa mọ́ra wọn wà wọn gbé wa mọ́ra ni. Ẹni tó sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kan lèmi fẹ́ bẹ̀ láti Àbújá tó ti sọ̀rọ̀ yẹn kò gbéra kó lòun lọ sílùú ẹ̀ ibikíbi tílù ẹ̀ bá jẹ́ kó má wá sílùú tèmi
1: ìlú tiẹ̀
0: kó kọ̀ sọ wípé aago mẹ́fà o ní àárọ̀ ọ̀la o òun máa dá wa kọ̀ láti Àbújá kò sẹ́lẹ́tọ̀ ààbò kò sẹ́ṣọ̀ kò sí nǹkan tó ń ṣọ̀hún òun dẹ̀ lọ sí abúlé òun kó dẹ̀ fi nǹkan tán pè ní geolocation lórí WhatsApp kó tàn kẹ́bọ̀dì máa rí
1: pé ibi tó ń wà
0: ní àkókò yìí rèé o bóun ṣe ń lọ rèé o tó bá ti dé ìlú ẹ̀ máa dàbí nàìjíríà dà lóòótọ́.
1: e gba pe an tesiwaju
0: ma gba o nikan lo nda lo
1: e mo pe ojumo la nkan le si lo
0: o na mo nso se ani to ba ti gba se lati se be to de debi to nlo loya talafia emi funra mi gba da bi ati da koko ni pe lori oro nkan meji lo ba lo je joba logun alakoko ni eto abo lori emi ati dukia
1: dukia
0: the constitution so ni kise mi no so number 1 is government papa the federal government the safety of lives and property elenkeji ni gbaye gbadun awon
1: omo
0: ru se fe duro kan ni 1960 ta gba ominira purchasing power iyen ni pe owo ta mo lu npa losu o to se un ribiribi ju kan ta fin se nsin lo Charlie got a fresh wedding money. Every young boy is a year since that's already for paper money.
1: One woe warning.
0: He said, you know, I couldn't. Everyone go. Everyone go. I ain't back on. He'll be 20, like young she ready. All corner, 20, 21, 22. How to be rubber. 24, 24, 24, 24, 24, 24, 24, 24, 24, 24, 24, 24, 24,
1: 24, 24, 24, 24,
0: e joba ko lo fa ki bi ta mo lu ba lu oro kan se won so fun yin se igbaye gbadun awon mo lu ise ijoba ni to ba sele be osi pon lu ijoba yin ni osi dada won kin na
1: ah
0: bi mi de se ba so olohun da nigeria foshi iwa o le ajebanu awon ijoba lo sun nigeria de di osi gbogbo olu mo fi le so yen olohun olohun da nigeria ge bi te ba awon ma wa lati america bi awon ba ti nigeria won le la won le lu
1: Hmm.
0: Kọlọ̀ ndẹ Nigeria fun ni yan. Ṣugbọn ajẹbanu ajẹjagbe aya to ti ba ye awọn ijọba wa je lo sun Nigeria de poto wa yi. Gbogbo ọnu mo fi le so.
1: Ah.
0: Gbogbo ọna mo fi le so.
1: Se e mo bi no. Se mo pe won ma so pe mo ti oku o fele. Ta ba wo gbogbo e ba ti rin ajo lati odun 1960. Titi de e ba ti si pe 66 lo se ti nbo yi. Se wa so pe a ri nkan kan se pato to dabi pe a tesiwaju ni agbon bi.
0: Nigeria ti da seyin.
1: Ah,
0: gbogbo mi fọ sọrọ jẹ da sẹyin. Igba kan mo so fun yin owo osu kan se e se nkan ribi. Mo yin de soro 70 o. Ngba ye 70. En ti o ba lo moto ko ru ko lo ni.
1: O kan wo pe ki mo lo.
0: To fi wo 80 boya ni ran si le mo pe moto lo ma pa to ba lo moto ni se ribi ni o se lo moto. 90 ni moto bere si ni fe di ejo. Koda to fi wo a gbogbo aye 2000 2001 2003 yen. To ba ise ijoba teacher ti o ni moto mai ko fe lo ni because loan to da wa fun won
1: ti o gba ti o fera ko aye kele
0: to to wa tu si seku mo wo gomina pile kan ni le karo jire yi na ni o lo fun awon teachers ni ka loan ile to mo le ni ba pe owo to n fe fun won yi o pe o n ya won ni o le kan fera moto won wa daruko ye ti won gbe sita fun awon osise hun won daruko owo ti won gbe kale te ba pin lodo gba aye ti won pin kale bi 600,000 ni
1: ah
0: owo ti o ra engine oko le ni
1: e boya san die die
0: oh owo ta fun won san die die na
1: ni e boya moto rira san die die ni so ti ye yi
0: san kini die die e ti je gbese owo le fi san die die ohun ti e ri je won ni e le fun yan ni ka lo 600,000 la re owo ti o ra engine e pe ni ka lo
1: Ayi
0: gba kan ni ye Nigeria. Layi gba kan ba ti mi wa secondary school. Ti n ba dele ni e ma ran lose. O ma nira pe mo dele mi o ba na. O ma nira pe mo dele.
1: Eyin na ma wa sha.
0: E se ni ki ma ba na. To ba se pe mi o ba na, won sise lara transformer bi nkan be yen ni. Se ma ye sin, afi to ko to mo ye ba na bayi ni pe eni.
1: Ina won ti e ba mi po.
0: Eni solar.
1: Na yen ba mi o ba mi
0: gan mo ri bo ba yen last week bi e da go sa se te wole di go a si ni o tun le di
1: ojumo
0: nisin yi baye awon to fe ba na le ba be ni solar ni ye ni solar ni a yi be en tan generator le yin 247 so ka na joba le duro lori ni ki wa la nso nigba kan ki a fi ka oro yi nle ka kiri le adulawo ma pa ju lo iwo orun le adulawo mi baye won yin pe wa ni omo nigeria
1: ki na ma pe wa
0: oga pikin
1: Oga Pikin.
0: Olorun.
1: Ah mo like oruko.
0: Oga Pikin na lati kutonu to fi de Senegal to pari si lohun. Oga Pikin na ma pe wa. Won ti bi baba eh?
1: Ki na pe wa?
0: Yawu yawu boys.
1: Ah ara o omo Nigeria rere.
0: Iro ni be yen na won bi ti mo so fun yin Ghana kankan. Rudo ma sare wa si Nigeria. Lati wa la ni. Ta ma na nja bi kan ti Nigeria ba ni pe e dawo jaduro mi yen. Ko nilo ki Nigeria ba.
1: E wa toro le nso won o.
0: Awa gogo loro.
1: Awa loro.
0: Mo se so, mo ki se pe won ni won pe fọ́nrán yẹn wà àwọn ogun tó ń jà ní ayé ìgbà yẹn ní liberia ọ̀gá àwọn ogun ti dúró bí lẹ́ẹ̀bẹ̀ láwọn ogun ẹ̀ pé wọ́n ṣetán láti kú fún orílẹ̀-èdè ohun liberia pé ẹnikẹ́ni tó bá yí ẹ̀hún wò pé wọ́n á kú síbẹ̀ ní pájọ́ máa para wọn ni ló bá náwó sí ọkọ̀ ojú omi kan tó ń bọ̀ lọ́kàn níṣẹ́ ọkọ̀ ojú omi yẹn ọkọ̀ ojú omi ìjà nìyẹn ṣẹ́mi tó ní ó ní nàìjíríà ló ní pé àwọn ogun nàìjíríà ló wà nìyẹn ó ní bí jẹ́ pé ó wú òun kó òun kú torí ìlú òun ó ní bí àwọn ogun nàìjíríà kan pé wọ́n lè dánwò pé nàìjíríà kẹfẹ́ pé nàìjíríà jọ fẹ́ kú nìyẹn àwọn ogun yẹn ló wá di yẹn tí boko haram pa lójoojúmọ́ sí
1: yẹn
0: ṣẹ́bi gbàgbé pé nàìjíríà ti darí tèmi yémi Nàìjíríà ti darí, ó ti dùn rí, ó ti dán rí. Lórí ọ̀rọ̀ ètò ààbò ó darí. Lórí ọ̀rọ̀ ajé ó darí.
1: Gbogbo ọ̀nà la fi darí.
0: Títí lójú ẹ̀ owó tẹ̀yẹ̀ ń ná lójoojú lóṣooṣù tẹ́ pé kò tẹ̀ súnmọ́ owó tẹ̀yẹ̀ ń pa ẹ̀ lè máa save. Èmi ò ló ń save ń sìn.
1: Ẹ má jà sọ ò bá a ti ń pa lànà bí àṣà èèyàn kan.
0: Kádé bá ṣe ń pa ọ̀nà ọ̀dẹ̀ tó náà ni. Wàhálà bàbá pọ̀.
1: Ó kù díẹ̀. Lórí ẹ mọ̀ tí ìjà kúrò lágbọ̀n pé Nàìjíríà ṣe dáadáa. Ṣé ẹ rí fọ́nrán kan tí ń já ìrìnà nípa gómìnà Edo? Eléyìí tí wọ́n sọ pé.
0: Nínú ìwòye tèmi.
1: À ń ṣe dáadáa tó.
0: Ọ̀rọ̀ yẹn náà bá àná ló ṣẹlẹ̀. Àná bá àná ló sọ̀rọ̀ yẹn. Ó ní pé òun wà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ní ọ̀sẹ̀ tó lọ. Pé wọ́n lọ ra epo. Tó yẹ pé ìsọkúsọ ló pọ̀ jù ní ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ gbé 3000 lépo nílé England yẹn òótọ́ ni.
1: Ẹ já tún palẹ̀ fáwọn tí ò tí ì mọ̀ òótọ́ tí ì wò fọ́nrán ọ̀hún. Ẹ mọ̀ pé nínú ń tọ́sọ̀ wọ́n ní pé àwọn àtọ̀rẹ́ àwọn rèrè epo pẹ̀tiró nílẹ̀ England.
0: Bébà táwọn wá ṣe sí náírà.
1: Tá bá ṣe sí náírà tán.
0: Bí jọ́lá kan lọ síbi 3000 náírà.
1: Ẹgbẹ̀rún mẹ́ta.
0: Lítà kan. Òótọ́ ni.
1: Ẹ̀yin náà gbà.
0: Ó ti ṣe mo gbà mo mọ̀
1: ni. Ẹ mọ̀ ni.
0: Ẹ kọ́kọ́ gbèsè gbé ti Amẹ́ríkà. Amẹ́ríkà ní epo. Sàlàdù sódà epo wọn ju ti Nàìjíríà lọ. Ní Amẹ́ríkà ẹ má gbàgbé o pound ojú dọ́là lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ní UK lítà kan lọ síbi $1.50 ìyẹn bíi $2 ìyẹn. Bíi 3000 naira ló jásí. Ní US ṣé wọ́n tán ta lítà kan bẹ́ẹ̀ $1 ni.
1: Dọ́là kan.
0: Bíi ìdá méjì iye tí wọ́n ń ta epo ní UK.
1: UK ni wọ́n ń ta
0: lamẹ́ríkà. Ìdí dẹ̀ ni pé Amẹ́ríkà lè po. Wọ́n ti ṣe sọ́bsidì fáwọn ìlú. Ìjọba àpapọ̀ ṣe tiẹ̀. Ìjọba àpínlẹ̀ ṣe tiẹ̀.
1: Ó yọ dọ́nà méjì.
0: Bẹ́ẹ̀ni. Ní UK wọn ní epo rárá. So bẹ́ẹ̀ bá ṣẹ̀ra lẹ́ṣẹ̀ máa ta. Ṣùgbọ́n lórí èrè tí wàá ní epo. A wá ń ta epo. Iye tó wọ́n ju nǹkan tágbára ọmọ ìlú lè gbé lọ kò sí sọ́bsidì kankan lè kó kéré mọ́. Epo wọn ní Nàìjíríà àjọ Amẹ́ríkà lọ lónìí. Ká padà sí UK lórí ọ̀rọ̀ Monday ọ̀pẹ́ bọ̀ lọ. Kí ni minimum wage Nàìjíríà? 70,000
1: Okay.
0: Ní UK lónìí báyìí lẹ́yìn tax iye tí àwọn èèyàn mú lọlé lórí kọ̀ọ̀kan lọ síbi £2,500. Tẹ́bá ṣì yẹn sí náírà lọ sí 5 million.
1: Èèyàn jẹ́ ọ̀gá bọ̀ọ̀yà bí kí lẹ pè é.
0: Ọ̀gá pikin.
1: Ọ̀gá pikin.
0: Bí 5 million ni wọ́n pa lóṣù ní UK. Nínú 5 million yẹn ẹ máa tẹ̀lé mi ọ̀hún.
1: Mo ń gbọ́ yín.
0: Tẹ́ fẹ́ ra epo ní 3000 yẹn ọ̀hún. Ṣé ń gbọ́ mi? Tẹ́ fẹ́ kí ọkọ̀ yín tó ní 50 litre ṣe kún.
1: Kó kún dẹ́mdẹ́m.
0: 150,000 nìyẹn.
1: O tó
0: ìyá lè ra. Ìdá mẹ́ta kò tí tó dá mẹ́ta nínú sálárì yín.
1: 150,000.
0: Mo ń bọ̀ bẹ́ẹ̀. Kò tí tó ìdá mẹ́ta nínú sálárì yín. Nínú
1: tẹ́ẹ̀ gbà lóṣù.
0: Tẹ́ẹ̀ gbà lóṣù bẹ́ẹ̀. Owó bẹ́ẹ̀ owó Èkó ni Èkó ló ń gbé. Owó yẹn lè pọ̀ létí. Ṣùgbọ́n tẹ́ máa ná náà lọ́hùn-ún lóòótọ́. A kàn jẹ́ káyé dẹrùn fún yín ni. Fíṣẹ́ bẹ́ẹ̀ máa dán lọ́rọ̀. Kì í ṣe ẹ tó pa 5 million báyìí kan tó máa lè ṣe kọ́lẹ̀ máa lè ṣe o. Torí bọ́ ṣe gbé ètò ìlú tí wọ́n kalẹ̀ owó ilé wọ́n àwọn kankan bẹ́ẹ̀ yẹn wọ́n bí ibi tí wọ́n máa gbà lọ́wọ́ yẹn padà
1: nínú. Òsì bí ọmọ
0: sàn owó orí.
1: Dandan lọ owó orí.
0: Níbí báyìí mo sọ fún yín ìdá mẹ́ta nínú owó oṣù kan ẹ fi máa ra gbo sí ọkọ̀ 50 litres tó máa kún bámbám. Níbí báyìí ebun lọ fún 1.5 àbí. Tẹ́ ẹ bá fẹ́ ra 50 litres yẹn. Owó oṣù yín ò ká. Ẹ tún máa wá yá 5,000 mọ́ owó oṣù yín.
1: Kò tẹ̀lé.
0: Kẹ́ ẹ tó lè ra full tank. Ẹ jọ inú ẹ tó máa yáwó mọ́ owó oṣù ẹ̀ kó tó lè ra full tank. Àtẹ tó ń fi ìdá mẹ́ta owó oṣù ẹ̀ ra full tank. Ìwòláyé rọrùn fún jù bẹ́ẹ̀.
1: ojule mo to ri olu
0: nda da se ti free fitting la oro yi ni oje yan be enikan wa bere be se bi so ku so ni gomina so te mi de mo be oro en ti kan se gba ni gomina so sugbon ju yen lo won fi wo epo wira won won se fi titi edo state we titi uk
1: taboro aje
0: won se fi ile we uk edo we ti uk won se fi hospital edo we ti uk
1: se mo pe gomina monday mo on so ninu foran pe are wa won mo ton se won se ni tin se
0: won le economist won le economist ni are o ti se economist accountant lo pe re bo je je bi certificate o wa re gan re lo te fun ra re school to lo won awon kan la won te fun won lo te fun ra re
1: ah ti te ti ri ajade
0: oro ton so nu court mo so fun yin
1: be
0: ni bo je ri gele ni yen lo ka je lo ba accountant ni ki se economist ninu we temi o bi are se nse Nigeria bayi o are o bu abi en to se secretary accountant ri abo se se accountant fun ara e
1: amo so pa won
0: are o su wa are o se Nigeria bi en to se messenger ni accounting firm ri abo se se accountant fun ara
1: e
0: o n so bo ye are sugbon o ye are looto sugbon na o di lo fi ye are ona kan se ma di oruburuku la awon Nigeria lori lo fi ye are o ye are san san ninu we temi lati 1960 ko si are ti se ye to wa nda yi sugbon na ye si ona to bin ninu wo yete mi o okan omo lododo bale bi mi se ri niyan
1: ba e mo pe ko si gba to fe soro nipa oro aje wa ti won ki so pe ojojumo la n dagba si
0: o na mo so won la n gbe oro si a n dagba si a n pawo si a n se gba si a n sawo si looto wo wole ko si joba na to suri ni oro eka ipawo wole to eleyi lati 1960
1: ninu we abi
0: lati 1960 sapo ijoba
1: apo ijoba
0: ko si ijoba na to ti pa
1: to si fara won lara mu kunu
0: bi ti wala wa niyan awon ti won pa si gbogbo budget yaradua e ka foro yi e ka karo yi le oro yi aye awon yan ta fe gba budget yaradua to fi lo ko se budget 6 trillion ko se budget e kan to je 6 trillion
1: naira
0: die yen de riba yi lu mo lara
1: nisin yi
0: budget 2026 ta wa yi 64 trillion o sumo 65 trillion o le lo po mewa Jonathan yaradua sefe mo kan kan won pe ki e ma fe ke gboro ile ada o won pe ki nkan ni service wide vote SWV iyan ni pe o se se ki awon kan kan suyo laarin ona o ma gbagbe ka fowo gbo bukata e
1: nkan o se nuri to e ja sare
0: e ka ko fowo di ki se ba ka se ti lo ma gbe aba eto suna mi tutun dide kede awon ko to buru ju ni yen won ki n bere pe ba o le se na
1: ko se ni ti o ye won lowo wo
0: won ki retire e ta ba ti gba e ma gbe lo ni nigba ye Buhari ni to se to po ju bi 2.1 trillion nigba ye olodo de se me ti kini e je fonu ta ba ye 12.8 trillion won gbe la re lowo pe kan to ba be ko fi se ma de so bo se na
1: ah
0: e ba ni pe won implement the capital budget. Egbo yen.
1: Ah.
0: That is 2024 capital budget. Capital project to anu budget.
1: To anu budget.
0: Won se. Won la won se 2025. 2025 de won se. Won la se 2026. 2026 bayi won ti la won to ni se bo ti 2027.
1: Odun to n bo si
0: le tan. Oluwa di pe o ma ni pe ministry kan o. Won allocate billion to po fun won. Ayo de ni sisi.
1: Ah, nibo lo wa lo nibo lo
0: bi mi mo de se wa so lori oro ipawo wole ko si joba na to pawo wole tele lori tax iye ti an pa wole bayi e me ka so oro yara do yen jina ju e me ka so oro yara do even ti Buhari gan ka so odun to pari lori ipo gege bi are to be o bere odun de pare o je odun 2022 se won ko pari 2023 2022 to pari yen iye ti ijoba yi ti n pa lori tax nikan o ti n lo si bi ilopo meta merin
1: iye ti
0: Buhari pa lori tax nikan lori oro epo ti Buhari n lo n gba yen alakoko $471 lodo si bi yen de fi ma se fun ijoba niyen value 800,000 barrels now of crude per day nisin bayi 1.5 1.6 ni times 2
1: ni ilopo
0: meji yato si ilopo meji mo fe ke di oro kan mo ti Buhari ba pa won naira lori ewo epo aja pa won dollar lori ewo aja si 471 naira tele yi ba pa $1 lori epo o ja si 1329 naira
1: to
0: o de ti wa lo si times 2 kan ti buari
1: pa o to je ilopo meji
0: se wa ri pe won jora won si gbedere pelu bo se ri gba yen buari so subsidy fun gbogbo eyan lori na
1: o
0: so subsidy lori epo eleyi ba yi
1: pelu
0: 470 naira eleyi ba fiam subsidy is gone lori si na won ti bade abo general to bo everybody on everybody fa se ni ko si subsidy kan mo ah de mo se man so e ma bubu ari ki se pe body se dada mi o ku body se o sure le gbe to anta yi wa ti bari o jora o bari se opolopo se ni le bi ta wa yi gan de
1: se pe ka tu se pe ka re o
0: ko ya ka gbe fun ba mo gbe fun inshallah alabosi ni gbe fun buari e wo re ilue ibadan se ko bari lo on lo so di guy on lo bere on lo pari e
1: be
0: titi ibadan se ko die like jonathan si se bi da ogbon lo o de o de pare o bade worodo bene ninu die yen na de ni o ninu die yen na ni o 30000 buhari 30000 buhari minimum wage nba yen ka ka gbe se be o school igba yen lo la school federal government schools nba na edu universities 25 30 40000
1: ti o
0: ga da lo yen ta fi sanwo school for the kanle yen nisin yi bayi 200 300 400 ki wa lan so ko jora won
1: ah
0: owo de ti po la po jowo re kereke on lo ba te bi ki service right vote te bi won are oni salaye 12.8 trillion
1: ma salaye mo na lo
0: se mo nkan ti owo yen le se 12.8 trillion ni dollar rate je 1330 an soro owo to le ni bi 89 billion dollars ni 12.8 trillion yen je le o ti le 9 billion dollars only $9 billion on sumo 10 gan ni ade ni be ki are ma gbe lo ma salaye bo se na
1: ma salaye la
0: fi iru wo be yen ta fi se refinery dangote lo mo bi to se e to lo na lori ti eyen ohun olohun mi ba jiyan sugbon ohun olohun
1: so sa lo na
0: ti e ba fe se refinery pe e gan ran ma wo a be fe se power plant pelu $9 billion yen olohun mo bi pe e ma se power plant bi to ma se capacity o kere tan se 6000 megawatts party e ju yen lo dada tori ti o ba si oro ojoro nbe $1 billion ni 1000 megawatts ka ni private company fe se na ni isiro $1 million fun 1 megawatt ni so fun 1000 megawatts yen fe yen $1 billion ni
1: ṣugbọn
0: ka ni government lo fe se ni se n gbọ mi ya mi bi times 2 ni
1: times 2
0: ni
1: awon yen wa gan tin pe sugbon je pe number 3 tori mo mo pe be ti yan na re in ke mi na lara sugbon won so pa n se dada won la n te
0: e so le te si wa
1: ji e je pe number 3 bo lo ti ri lara ti yan yan ara le se lo oto ni ijoba papo ni pe nilo ofi nilo ola nigeria si n te e waju si o number to wa kule yi re oje 0916893 1000 e je mu eleyi na hello hello ekaaro o
2: hello ekaaro
1: ekaaro oruko yin ati bi ti e tin pe wa
2: oluye sami
0: baba ekaaro sir
2: baba re abi
0: ami wa mi
2: ya yo le no re o
0: ogoro ni pada
2: ogoro a pada o baba e gbo
0: yes sir
1: gbo
2: seri un te ni o ba ni e ni le fun ya number 1 economics to lo ni fasiti esiko ni kọọsi sọ ideology ko sin kẹta to ni so ohun tẹyin ọba mọ ededika tó ní àwọn èèyàn ní kù torí tó wọn à ní mà ó wà lára tó kó bá ọmọ solomoni lójúbẹni nígbà tí solomoni kú tí wọn fi jọba àwọn àgbààgbà lọba pé kó tó lè sọ ẹ pamanẹntili bàbá ẹ ṣe báyìí sí ọ ṣe báyìí sí wa kí ni wọn fẹẹ ṣe tó fẹẹ fi ìdí ìfọ àwọn àwọn àgbààgbà fún ní ìmọ̀ràn o yi mọ̀ràn àwọn àgbàgbà ó wá pe àwọn ìfẹ́ rẹ̀ ní ti ẹ̀ nígbà tó pè wọ́n jọ àwọn ẹni kò sọ pé ó máa ìkírísì bọ́ndéjì wọn ó máa ṣe gbogbo ẹ̀ nígbà tó máa sọ̀rọ̀ báyìí ìṣẹ́lì ẹ̀yà ìṣẹ́lì pé sí méjì méjì dáwáyọ̀ dá fún dávidì tó jẹ́ bàbá solomoni ìrú ẹ̀ náà lélẹ̀ kó lẹ́ nígbà tí yóò rí nǹkan kan báwo ló ṣe fẹ́ fún ama pari awo lowo kun to wa lori awo lowo na awo lowo yo da
0: mhm
2: yara tu a pe so ni ba to je pelele ni be nda ni se gbo mi lo re so
0: yes sir
2: o ba tun do ko ta nso ko si dada e di mu yara tu a gan ni mo ka pele ko lu ko ko ando afojo na ta a te gun e tutu bi ti o ba kan do to
0: bene sir bene sir bene sir bene sir
2: so o ko awon le ko si re kan to wa lori mo to fe fun won o ha e de no iba ton se governor de ko mo wa de ko se lo mu ki kan le fun won for that issue so won en ti o ba ti ni nkan kan ko ti to fe gba ko ron le fun wa ni nkan kan ko ti gba ko wa e wo ye period se pari wo pati ki ni fe ti e ni gboro e de yi to lo won lo uk se ye bi dai na se ko awa ti ye se bi ye bi awon te enjoy ni uk ni a enjoy na ja
0: oya mi lenu sa o
2: meta ni na da gbogbo eda uk to ba wa uk na o le lo
0: hello
2: so ba ma ke ti ti wa du ni e wo ba je ti wa je ale na ma te ile to ma e ri pe nkan ti e ka ni pe kan ni lo ti ti e je ba o ke agba o na se ke a da bi ti awon angeli wa ti lo a ti won da e ni ori ba o le se se o ti gbogbo na ti la o mo ni ti la je o kan kan ma kan ma kan kan ma kan pe se ka pe ni ka pe
1: se o e se o hello e ka ro oruko yin ati bi ti e tin pe wa
3: e ma ka ro
1: e ka ro
3: akuto
1: ala lo nto
3: lori san ni mo ki e karo sa
0: my chief e karo sa
3: anti mi mo ki
1: e ku e karo
3: le ati ti omo ni ma to lo ka papa ma
1: mm ese o
3: o n te si waju a gbodo fe nu ti o da ka bi soro
1: mm
3: ka ma soro ti o da lori afefe
0: ben
3: a n te si waju na a n te si waju ninu ire ka ma so pa n te si waju nu ya e mo gbo ala ri bo se lo a ma so lori paper se gbogbo nkan to so sarile ari laari ara wa abi so ara omo orile a tẹsiwaju baba yẹ di so lẹẹkan nkan to yọba ni ko le fuyan kan yẹ ka ma kara wa jẹ nkan to yọba ti ni o le fuyan gbogbo awọn gbogbo awọn to n se to se kini wa lori won ti ri wa bi pe ko si nkan tawọn se naa ti ya agba awọn olukọ wa pe idaji nkan ti won se yi idaji to ba se ni ruru ye nkan nla ti sele se gbe gbogbo ati daru kan lata mo wo ti wuri wa be o ri wa be pe ko si policy kan to gbe wa ti wo lo gbe wa won fe ti ta wa ba so pe nkan bayi la fe ko ni gba wa nkan ta wa ba fe no se le wa lori awa da de mu ka wa ta lo te ka fu wo o ti de be so je bi gbogbo lu se ri na sa tesu wa ji na be o ti da ola Ọlọrun tó wà lókè á gbà wá lọ́wọ́ ọwọ́.
1: Ẹ
3: kú ètò.
1: Ẹ ṣeun. Olórí
3: àti Tìrẹ́lẹ̀.
1: Hello, orúkọ yín àti ibiṣẹ́ ti ń pè wá ẹ káàárọ̀.
3: Madam Tuntunpẹ́.
1: Ẹ káàárọ̀ bùdá mi.
3: Ẹ káàárọ̀
1: ṣe. Ẹ káàárọ̀.
3: Olórí sọ ní.
0: Àrùn ibùdó ni bí.
3: Ṣé rí àwọn olóṣèlú wa kan messenger of doom ni wọn? Wọn ò ní sẹ́ pé wọ́n gbowó ọmọ nílùú ní UK o, wọn ò ní ever sọ ni. Ọ̀rọ̀ kẹsẹkẹsẹ náà máa sọ. Mo si maa n sọ fẹ to ma ifowo wa owa o wa o strong o value elu na mo ma ra £20 to a pound naira iye kan naa ni elu na mo ma repo lori isan ni to bajẹ ti ko se bajẹ yi.
0: Ara 70 kobo ori sir.
3: Ara
0: ni 70 kobo ori.
3: A ma da fun yin o so to ma ifowo wa strong ẹ bá wọn mọ bajẹ mo fẹ káyọ̀ sọ̀rọ̀ kan sẹ́rí ọ̀rọ̀ àwọn olóṣèlú yìí ọlọ́run kọlọ́run kọlọ́run ní nígbà tó ń ta results democracy lórí kan ni. Ṣé a ní sọ́jẹ́ǹsì?
0: Gbo kò sí o.
3: Kí ni pílíṣọ̀ rẹ̀ tó wá gbà ẹ́?
0: Bẹ́ẹ̀ 4% tó bá tó bẹ́ẹ̀.
1: Hello.
0: Hello, sir.
1: Hello. O ti rí ẹ já mú mi. Hello, ẹ káàárọ̀ orúkọ yóò ti fi ti ẹ ti ń pè wá.
4: Ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀.
4: Àlàyé olóòtú kí ni o.
1: Ẹ ṣeun.
4: Ẹ máa máa ń ṣe o. Àdúrà yẹn ó gbà o. Olóyè sàn ni.
0: Sà.
4: Ọlọ́wọ́ dáyìn lágbà o. Ọwà yóò ní tẹ̀yìn o.
0: Àmì àtẹ̀yìn náà sọ̀rọ̀.
4: À ń tẹ̀síwájú lóòótọ́. Ẹ mọ̀ pé nígbà yìí Buhari ti Buhari bá pa $1 430-something nìyẹn náírà. Nígbà yìí tiẹ̀ ní ìsìn tó bá pa $1 1,300-something. Àwà tẹ̀síwájú bá. Ọlọ́run ó gbà wá kúrò lọ́wọ́ wọn. Ẹ rí gbogbo àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ yẹn. Wọ́n ń jẹ́ ńbẹ̀ nígbà wọn ti mọ̀ pé táwọn òbá máa ń kiri rẹ̀ kì báwọn pé bákan bákan yóò yọ wọ́n kó nǹkó. Tó ti yé torí ẹ̀ náà ni wọn fi ń so òdodo ọ̀rọ̀ fún pé nǹkan báyìí bílù ṣe rí yìí kò dẹrùn. Wọ́n ẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n ń lò nǹkan ọ̀fẹ́ ni. Tó ti yé won ma ba wa se mekunu ba se nje irora tan se ni nse elomi o le ku le mo tori ko fe jade tori owo oko Olorun ba ni to Nigeria se o
1: ese o 0916893 1000 tabi 0915333 4893 hello e kaaro oruko yin ati ti e tin pe wa
5: hello e kaaro
1: e kaaro
5: oruko mi ni Mr. Sam lati Liberty
1: Mr. Sam lati Liberty e kaaro
5: abi ti kan ni
0: brother mi sir
5: mi ti yin o
0: okay yin sir o
5: aku eto ilu yo agba wa o
0: mi sir
5: e ri mo e ni pe e je ki gbogbo wa do the next year lagbara olohun TV ti wa oni o soro seri epo to soro e ma ja da soro te ti a me pe ni ti o de kan ko le da pronunciation ati goal aso pe I'm 1000 this thing is confusing me ke ko pa da si oro yi out of question le yan le pe ru eyan be yan e jo so to se wa ri nkan to se ni te so le kan ni sa ti ilu je ilu ta ba gba 120 naira ha ki na ta ka to gba mi ẹ wo gbà tí ìlú dá ẹ wá wò wá dẹ̀ tán wá ló wá ń ṣèjọba dáadáa ó ń ṣèjọba dáadáa tẹ́ra àwọn tí ọmọ wọn wà nílùú òkú tàbí àwọn tí wọ́n ń jẹ nínú ìjọba wọn yìí ni wọ́n máa ń sọ ìsọkúsọ pé ìdíbẹ̀bẹ̀rẹ̀ ẹ jẹ́ tàbí ìdíbẹ̀bẹ̀rẹ̀ ó pvc wa ẹ jẹ́ kí gbogbo wa lọ jì mú dáadáa ní nẹ́síà kò dá fi ṣèdájọ́ wọn ẹ máa ti gbé tó pọ̀.
1: ẹ ṣeun ẹ̀lọ́ ẹ káàárọ̀ orúkọ yẹn àti ibi tí ẹ ti ń pè wá.
6: Olè sọ ní
0: ẹjọ
6: ẹja mílíọ̀tì ní ẹjọ tọ̀nà ọba. ṣé ọ̀kẹ́ mò ń sọ pé kàákà resume sí democracy padà 1999.
0: wípé
6: kò síjọ́ sí insurgency ń dáyà.
0: bẹ́ẹ̀ni
6: inflation wa kò ní ìfẹ́ ìrọba fẹ́ẹ̀ ní inflation gan pàápàá.
0: kò sí kí
6: ni kò fẹ́ẹ̀ rí à. electricity ẹ sọ lẹ́ẹ̀kẹ́ pé ṣàṣàlì kẹ́ ẹ délé kẹ́ má ba iná àtijọ́ ẹ̀kọ́.
0: bẹ́ẹ̀ni
6: unemployment rate ńlá yẹn ni ìfẹ́ sọ kò fẹ́ dà sí rárá sí rárá.
0: bẹ́ẹ̀ni
6: currency wa o si strong bi 19 abi nkan mo si gun ti ni really on
0: dada 22 naira ni
6: kile pe
0: 22 naira
6: 22 naira ada fun international level wa bi a se high ni win world ni both in western world and africa ba o ni level wa n gba yen
0: only ti wa ro
6: foreign debt wa nko ba o ni gba yen
0: aba se o da ko yawo nta
6: foreign direct investment ko ba o ni gba se ko company ko nigeria health sector wa ba o lo se ri gba yen nǹkan tí mo àìfàláyìwá ṣe ń gbà yẹn nàìjíríà ìwé ṣe ń gbà yẹn nàìjíríà ìṣe ń gbà yẹn nàìjíríà ìlú ìṣe ń gbà yẹn àwọn olóṣèlú wa bàjẹ́ wọn wá nǹkan tó ń bàjẹ́ wọn fi ṣìkà pè fún wa padà ṣe ẹni kó lágbára àwọn ọlọ́pàá gbogbo kí ni ìjẹ́ o àwọn ọwọ́ sọ́sọ́ pé tí n bá wọlé security máa wà tí n bá wọlé ẹ máa níná tí n bá wọlé owó yín máa dá àwọn ọlọ́pàá gbogbo kí ni ìjẹ́ o wọn wá tún fi ṣìkà pè fún wa ṣe ẹni pé àwa nàìjíríà gan àwa kọ́mà.
1: hello 0916893 1000 0916893 1000 ẹgbọ́n ṣàǹtẹ̀ síwájú sí ni o nínú òfin nínú ọ̀la àwọn ní ìjọba àpapọ̀ lọ sọ bẹ́ẹ̀ èmi kọ́ ọmọ wí bẹ́ẹ̀ o ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí wells radio 893 fm fan page a kà á sí gbogbo aráyé wọ́n sì gbọ́ bó ló ti rí lára yín gbogbo ohun tá a kó wá sóde lóòrọ̀ tìní ẹ lè pèsè eléyìí náà 0911 3 4 8 9 3 ẹ̀lọ́ ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ
7: àrídọ́pẹ́ káàárọ̀.
1: ẹ káàárọ̀ sà.
7: comrade nge ló ń sọ̀rọ̀.
1: ah comrade ẹ káàárọ̀.
7: láti jakarta ọ̀gá mi sọ ní.
0: àná mi sà.
7: ẹ kú iṣẹ́ o.
0: yes sir.
7: olúwa yóò máa lóyún lágbára.
0: àmì àtẹ̀yìn náà sà.
7: gbogbo kọ́tà sọ láti fàt mo kàn ní àwọn ìmọ̀ràn kan tí mo fẹ́ gbà àwọn èèyàn wa ni. àwọn yẹn ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ o. èmi náà lè fi wò pé kò sí nǹkan méjì tá a lè ṣe. torí níwọ̀n ba ọjọ́ orílẹ̀-èdè náà sí ìdájẹ́ yìí o witness àwọn nǹkan tó dáa mo sì ń witness àwọn nǹkan tó dáa láti máa witness àwọn nǹkan tó dáa lágbára ọlọ́run torí bó ṣe rí yìí mo ti gba sálárì wa 72 naira tí mo sì rẹ́ǹtì lé
1: tí
7: mo sanwó lé bẹ́ẹ̀ ni níní ìbàdàn wa náà rí a ń sanwó lé ní 172 naira a sì ní ìyàwó.
0: ṣe ẹ náwó yàtọ gosù tó parí sá.
7: bó mo ṣe fẹ́ na tán.
0: kò ṣe é náà tán.
7: 172 naira mo ń sọ̀rọ̀ yìí o. tó kí nǹkan náà sọ yìí ọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ 1983-1984. bó ṣe rí sùn yìí àwọn tí nǹkan tí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé mo lè gba àwọn èèyàn wa mo ń rí gbogbo àwọn kéèsì kan tó dẹ̀ make sense tí a bá fẹ́ dìbò wa ní next year kí àwọn èèyàn wa make sure wọ́n mọ́nítọ̀ ìbò wọn to the last point tí wọ́n bá ti máa rí gbogbo wọ́n ti máa kà torí ọ̀nà àti ṣèjòrò mo ń wo news kan náà tí amẹ́ríkà tó rí pé àwọn ò ní gbà fún any party láti rig election mẹ́sìá ó lè wọ́n lè sọ bẹ́ẹ̀ lóòótọ́ but àwa fún ara wa wa ó yẹ ká lè gbégbèsẹ̀ sí election fi ní ṣe rig tó ń kálukú bá dìbò ẹ̀ kó dúró tìbò ẹ̀ títí wọ́n fi ṣe kẹ́ndé wọ́n fi káǹtì lè íńtàfì lè ní result gidi tébi ṣe rò ó lọ́kàn tèmi ó nìyẹn because bó bá ó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run ó gbà wá jù ọ́ ẹ jọ sà níbo ni ààrẹ wá wà sí tí wọn fi ń sọrọ lórí united nations program àìsí ní
0: ìpínlẹ lọwọ igbákejì wọn ló sọrọ lórúkọ wọn ní amẹríkà sà.
7: Ok torí nígbà tí wọn sọ wípé president wa sọrọ.
0: Àwọn wà ní France bó tẹ̀jẹ̀ bá ààrẹ France gan wà ní united nations lọ́wọ́ báyìí sà.
7: Ààrẹ France wà ní united nations.
0: Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn wà ní France sà.
7: Àwọn àlejò fún wọn bá wọn délé mú.
0: Torí yín náà ni sà.
1: Torí
0: yín náà ni sà.
7: Ok o kàlùkù ó dúró ti vote ẹ ní next year
1: tàbí ẹsẹ o
7: kọlọrun dẹ ni wà sí ìgbà ìgbà ẹ lọ.
1: Ẹsẹ o hello.
8: Olóyìnkan ní.
0: Bàbá
8: ẹjọ mo fẹ́ béèrè bí ìgbàjọ́ tọ̀nà ọba ní 2014 to 2016 tẹ bá rántí èrè náà ti kó
0: international. Ó bọ̀ 147 gbà kan sáà o.
8: 30.
0: No, 2014 were 15, Abby.
8: Yeah,
0: yes, sorry. Over 28, God, I won't buy a gun. More better than 80, then, Sonny.
8: Shall I pay for it for subsidy?
0: Burning. Bad.
8: I don't know. So, but who shares the money and Nikan, say, the money and Nikan, look for what I go by and say. And you're quite a four, that is 2014, June 2014, the early 16, who there's a subsidy. How long is she? So then, Bamwell, who saw what she got to show. Sit up by one cow, who be here, tell me, I'll make no one day.
0: Ní 2014-15 yẹn tí bá ṣẹ̀ṣẹ̀ wọlé yẹn ó jáde sí $28 ní owó epo ó jáde kẹrẹkẹrẹ.
1: Ẹ̀jẹ̀ mi lè kí wọ́n ka àwọn àtẹ̀jíṣẹ́ ẹ̀ lò ó. Ẹ káàárọ̀ orúkọ yín àti bí ti ẹ̀
9: ti rọ̀.
1: Ẹ káàárọ̀.
9: Láìpẹ́ fún wa láyàndé láti agbègbè àpáta ni.
1: Ṣèlú
9: tó ń tẹ̀lé rẹ̀ yín o.
0: Àmì bàbá.
9: Gbogbo alájẹ́ lágbára Ọlọ́run.
1: Àmì.
9: Ṣẹ́ni ká so tọrọ lọ síwájú kankan especially ní àsìkò Buhari ẹnu ẹ̀tẹ̀ Tinubu yìí. Nínú àwọn gbogbo from 8-10 pẹ̀lú sùtù ẹ̀rí kankan pẹ̀fẹ́ rogun pẹ̀kú sí kankan tó tó sí. Tí wọ́n ń tẹ̀sájú ká tẹ̀síwájú àwọn bẹ̀rẹ̀ ń jẹ́ ń bẹ̀. Wọ́n dẹ̀ ń sọ wọ́n sọ tó da wọ́n sọ tó da Tinubu ló ń ṣe dáadáa. Ẹ̀gbọ́n nínú tí wọ́n ti ro dáadáa gbogbo ẹbí tẹ̀síwájú. Ṣé wọn ò láàánú rárá ni nígbà ruwa ìbá jókòó síwájú. Àlówó lọ́wọ́ àníbàdí àníbọ́tò àlègbè jáde gbogbo ẹ̀ lórí gidi síbẹ̀ yẹn. Ṣé wà kàkọ́ nìyẹn? Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ àtẹ̀síwájú kankan o. Kó jẹ́ ká tẹ̀síwájú kó ronú o. Ó lọ́ba di October 1 náà ni. Ó lè wò ó ṣe lọ́dọ̀ Kọ́lọ́mbí ó lè ṣe o. Torí kò ṣe yẹn ló pé àwa. Iwájú ò ṣe lọ yẹn ò ṣe é lọ. Tó bá láàánú. Ó ṣàánú kó jọ torí Ọlọ́run àpẹ ìlú torí Ọlọ́run kó ṣàánú.
1: Hello, ẹ káàárọ̀ orúkọ yín àti tí ẹ ti ń pè wá.
10: Ẹ mọ̀ mọ̀ ṣe o. Ẹ rí à ń pẹ́ ààrẹ wa sọ báyìí, ó sọ báyìí ní UN. Ààrẹ wo òsì ńbẹ̀ igbákejì ní ìfẹ̀nu ààrẹ wa sọ̀rọ̀. France làárẹ̀ wa wà. Ààrẹ France ìṣèré wa UN tó lọ sójú ìlú rẹ̀. Ààrẹ wa bá dídílé mú ni. Ìdí táàrẹ̀ wọ̀ ṣe lè lọ toró dẹ̀ kẹta ní ìṣe táàrẹ̀ wọ̀ lọ. Ti ran igbákejì lọ kò lè lọ bẹ ẹ mọ̀ kánà ti fẹ̀sùn pé ó ṣe ó gbé gánà kan nǹkan kan bó bá lọ bẹ wọn ó dè mọ́lẹ̀ ni kò lè kúrò nílẹ̀ ní tí ò ṣe lọ́nu tó ti yé.
1: Ẹ ṣe o lórí ojú òpó Facebook Adédàmọ́lá Òkúnlọ́lá náà béèrè ìbéèrè pé ó dàbí pé ó ti ní nǹkan tí ààrẹ tí wọ́n fi pamọ́ ó dẹ lẹ́kẹ̀ẹ́ta tí ààrẹ wa ò lọ sí ìpàdé àwọn àgbáríjọpọ̀ àgbáyé. Hello, ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Hello.
9: Hello,
0: Kaoru,
1: ba
0: gbohun soke. Olorun ni mo
9: sọrọ.
0: Abraham mi je Kaoru sọ.
1: It's beginning to look like president has something to hide. Se lo to ni. If not, why has he missed UN Assembly three consecutive times?
0: Sorry, ise yin na se na se le lo.
1: O fe da bi pe ta ba wo sakun re lo to. To ba ti to asiko fun ipade yi.
0: Ise yin na se ti won se le lo. Ise yin ni ise lu po.
1: Ise lu. Ise ti wa ni. Ko le da. 0916893 1000. 0916893 1000 tabi 0915333 4893 tabi 0911 3 lọ́nà mẹ́rin 893. Hello, ẹ káàárọ̀, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
11: Alhaji Mukaddam Zakaria Latayegun.
1: Alhaji, ẹ káàárọ̀.
11: Ẹ káàárọ̀, ọmọ kí Alhaji wá sá ni o.
0: Parí ìgbà jùmọ̀ sá.
11: Ọlọ́jà Agbẹ́ni Láyọ̀. Tẹ̀síwájú kankan o. À ń padà sẹ́yìn ní o. Ànábì Ayuba alayhisalatu wa salam ni ọmọ nǹkan táwọn kírísítẹ́nì ń pè nínú Báíbù. Nígbà tí nira dé bá, ó ń faradà, ọ̀páramì òhun, ìnira sì ń pọ̀ sí i. Ń gbọ́ fẹ́ dijọ́ ku tó ń tẹ̀ kíní yìí yẹn mi ò gbé mọ́, ó kígbe ni. Ọlọ́ni ó wà kígbe báyìí nísìn. Ni Ọlọ́run ọba wà sọ àánú mi kalẹ̀ fún ọ. Tàbí ẹgbẹ́ akígbe ni o, ẹgbẹ́ kagbígbe ni o. Nira ìwọ náà mẹ́jọ àbá lọ, kó sì lè bàlánù dìde o. Láhúnlá, wà láàkúwátá, ìlà mìíràn nígbà tí.
1: Ẹ ṣeun Alhaji, wọ́n ti ẹ̀tún fàdúrà tí wọ́n ní ká kígbe. Olóyè sọ ní sáà tí kígbe tó ni.
0: Anke o.
1: Ṣé wọ́n ń gbọ́ wa?
0: Wọ́n ń gbọ́ wa.
1: Ẹ lò ó, ẹ káàárọ̀, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
12: Ẹ káàárọ̀, ẹ kú sẹ́ẹ̀lú.
1: Ẹ ṣe o, ẹ bá wa sún sẹ́yìn kúrò níbi ẹ̀rọ tẹ ti ń gbọ́ wa tàbí kẹ pa.
12: Orúkọ mi ni Adé láti ìdí ayò rẹ.
1: Bàbá Adé.
12: Tẹ̀síwájú kankan. Torí mo rántí nígbà tí mò ń ṣiṣẹ́ oṣù. 120 naira ló sálárì mi. Mo níyàwó. Màá gbalé. Màá sì lọ wọkọ̀ lọ bí iṣẹ́. Màá roúnjẹ fún ọmọ. Owó sì kù. Èló náà ń ta káà ń gbà yẹn. Tó bá fẹ́ ra 504 ń gbà yẹn. It's 4,005. Fully aircon. Bẹ́ẹ̀ sí 200. It's 11,005. Táyà ń ṣe èló là ń rà.
1: Tọ́.
12: A sì la ń tẹ̀síwájú. Òṣìṣẹ́ tó fẹ́ yìí tí wọ́n àrówó wọn sán. A sì ń tẹ̀síwájú. Epo kò ṣeé tà. A sì ń tẹ̀síwájú. Wọ́n ní ká máa lo gáàsì gbogbo èèyàn rọ́ sí gáàsì. Kọ́ mọ́ra gáàsì sì ni. 1 kg 1,400. 1,500. Ibo là ń tẹ̀síwájú sí. Nǹkan tó kàn lù mí sẹ́lẹ̀ àwọn ènìyàn Nàìjíríà. Nàbà ti fún wa ní 2000. Kó gora sì méjì sí. Gbàgbé gàǹgà kárìkà sí. A máa kọ rere tí wọ́n ní. Wọ́n ti ta kọ́ńṣẹ́ sí wọn. Ṣèbí ọdún mi ló ń bọ̀ sí. Ẹ̀rí tó bá ti wọ́n ti ń kó ráìsì jáde báyìí sí. Wọ́n ti ń káṣọ jáde. Gbogbo wọn ti ń dún. Bàbá rere bàbá kẹ̀. Ronú pé báwo lọ̀ làwa ṣe fẹ́ rí. Adura ni ka ma gba Olorun lo le ran wa lowo ati pe ka wa Nigeria ga ka jigiri en to ba fe je ya ko ma je mi fe je ya temi o Olorun ma ran wa lowo o
1: eh seun hello e ka aro oruko yin ati bi se tin pe wa eh o ti jira won lori oro gas kini kan se le si mi laaro yi se ni mo wa ni yara adana gbogbo e ba wule pe jupi ah Olorun oba o se ni mo la ba ro pe bo lati wa se asi mo ye tan ta gas hello e ka aro oruko yin ati bi se tin pe wa ah ipe won ti rera won hello hello e ka aro
13: e ka aro
1: e ka aro oruko yin ati bi se tin pe wa
13: o se o my brother.
0: Baba.
13: George, no pay relax you no go.
1: Mr. George, good morning.
13: Yes. 1983.
0: Okay, sir.
13: When I married my wife, my salary was 150 naira. No, it will surprise you.
0: I know, sir.
13: 150 naira. Mr. Sonny,
0: sir,
13: I will snap my wedding reception. I will take the pictures. I will send it to you.
0: Yes, sir.
13: I use the school of hygiene here.
0: LA, their LA.
13: Hall. Yes, that is their hall. Is where I rented to do my reception. You see, these people are not doing us anything good. I'm telling you, they are not doing us anything good. Why should Opebolo go to London? I don't blame Asha. If he were doing this Agbero that he was doing in Benin, would he have been able to go to London?
1: So these are the things.
13: They have gotten what they were not expecting to get. That is why they are supporting this nonsense that we are seeing now. We pray that God will move us forward.
1: Mm.
13: Cannot rely on these people. Let
1: Thank
13: us
1: you.
13: Free ourselves.
1: Mm.
13: That is just my advice for us. God will take us forward.
1: Amen. Mr. George, thank you from Ologun Eru. Hello. Papa, atori ijoba asi.
14: Hello, Ekaro.
1: Ekaro, oruko yin ati bi ti e ti pe wa.
14: Oloye so ni ki o.
0: Baba Olumade.
14: Olumade ni so.
1: Olumade.
14: Seri. E so pe papa, je sari mu papa.
1: Mm.
14: Seri gbogbo nkan ta ri ko yo gojo wa loju. Eni kan ti soro saju. Pe nkan teyin o ba ni. Onira lati fun yan. Ìgbà tí bàbá yìí ń ṣe ìjọba lẹ́kọ̀ọ́ kí nǹkan tí mo lè sọ ni ẹ̀rígún máa ń sọ wọ́n mú tálákà lọ́wọ́ lẹ̀ fọlọ́wọ́ ni nǹkan tó dẹ̀ tó ń ṣe ń sìn náà ni tí wọ́n ṣe táwọn ṣe rí ni wọ́n ṣe ń tírìtì aráàlú aráàlú ni kó yára ń bẹ́yìn náà ò kí nìkan ṣẹlẹ̀ lánàá olóṣèlú kan ní ọyọ state ń sìn olóhùn fẹ́ lọ fún sínẹ́tì wọ́n bẹ̀rẹ̀ sí ní high social zoo káàkiri ó súnmọ́ káwọn èèyàn rí ẹnìkan wọn sọ pé àwọn ọkọ nígbà tí wọn kọ fóun dírẹ́và ni èmi wọ mọ́tò ẹ̀mú ńlọ sílùú kan ó wá ní òun kọ tí àwọn èèyàn sọ pé ẹ gba nǹkan tẹ fẹ́ gbà tán bá kúkú ti débẹ̀ wọn ìran ti yín mọ́ exercise book méjì ìyẹn náà sọ pé ẹ gba nǹkan tẹ fẹ́ gbà tán bá ti débẹ̀ wọn ìran ti yín mọ́ náà ṣé ìgbà wo la tó fẹ́ kúrò nínú ìròrí burúkú yìí ká ti sọ rí nǹkan tó fẹ́ fún wa nǹkan tó fẹ́ jẹ lẹ́ǹkan exercise book méjì èló ni wọ́n ń tà á aráàlú nìkan lọ ṣe ọpọlọ wọn tá a bá mọ̀ pa fẹ́ kúrò nínú ààyè tá a wà yìí àwa fúnra wa ọlọ́run ò lè ran mọ́làíkà kankan kó wá rescue wa mọ́ o àwa fúnra wa ni ká rescue ara wa.
1: Àwa la rescue ara wa ni wọ́n ní ká pe àjọ tó níròónú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Hello.
15: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ o.
15: Adémọ́lá lorúkọ mi láti Kòdódọ̀nà Ìkírí Ìbàdàn.
1: Ẹ ṣe o, pápápá.
15: Mo kí olóyè kan ní ẹ ṣiṣẹ́ látàárọ̀.
0: Bàbá mo kí ń sọ o.
15: Ẹ ní kú láíláí.
0: Àmì ọ̀dà iná sọ.
15: Ẹ jọ mo kàn fẹ́ tẹ́lá mi dáhùn question.
0: Kí
15: ló ń pè ní devaluation of naira and then kí ni ipò tí a máa sọ pé owó wa ti bàjẹ́? Àwọn wo ló wà nípa kí owó bàjẹ́? Àbí ta ló bowó jẹ? Sáwọn ọmọ Nàìjíríà ni àbáwọn olórí wa dé.
0: Ìjọba ni sọ.
15: Owó policy tó ń ṣe reform yẹn. Ṣé wọn ò lè bá wa wú confab jáde ní àbọ̀ títí confab pẹ̀lú Buhari ni?
1: Ẹ ṣeun ẹ ya pápápá ẹ jẹ mú pè léyìí kẹ wá kó papọ̀ ká mọ relé. Hello, ẹ káàárọ̀ orúkọ yín àti fitiẹ ti pè wá.
16: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
16: Kí ló dé sẹ́ni?
0: Bẹ́ẹ̀ ni sọ̀rọ̀.
1: West Radio lẹ́wà.
0: West lẹ́wà.
16: Okay, mo kí olóyè sẹ́ni.
0: Ẹ káàárọ̀ sọ̀rọ̀.
16: Ọ̀pọ̀lọ yín ò ní dàrú o.
0: Àmì àtẹ̀yìn náà sọ̀rọ̀.
16: Ẹ̀ka ẹ̀ máa máa ṣe.
0: Àmì àtẹ̀yìn
16: náà. Ẹ jọ ẹ bá ran ọmọ Nàìjíríà lọ́wọ́
1: Ah, o ti re.
0: Awa kola re o, awa kola jo.
1: Awa
0: ko
1: le le mi ko o.
0: Devaluation ni pe ki won yo agbara to wa ni owo. Okay, be an lo pe pada yo.
1: Ah, e je sare mu papapa. Hello, ni iseju aya.
17: Hello. E ka aya na nde. Seri awon omo Nigeria mekunu Nigeria le je ka jara one brain gege bi ebon mi to so siwaju mi ti so. To ti ye yin sa. Awa ni ka ya one brain. So ra ara won kan to je pe won fe kunu yati ya wu won ti won ma so pe kan ye won dari jo awon to fe se oselu ni se awon ti won bibo kan fe gbega pe kan lo to opolo won jo kan da jo fun Tinubu. Won pe na ti le da jo fun. Se Tinubu do opolo jo fun jo
1: na ta. E se o, e
17: ja mo le. Jo fun yara dua.
1: E se o.
17: Do opolo jo fun Obasanjo. Ti ba ta ko ni se.
0: Ese wo jamu ni se. Ara kun ijoba inu wete mi komi jina fi ta fi ko balu ala oko ni mo se ni pa yo subsidy elegi mo di balu naira nkan to mu lu yi dande ni yen
1: to e ja mo re le oloye san ni ba da gbore
0: fun e se iyawo alagbara olohun se to n bo wa to ba de e se ni te n bo wa ye se se tori tin la se wa bi o e te n bo wa o
1: ye se ma gbo wa
0: radio 89.3 e a jo a le gbe ko mo tori time o wu ba ka gbe gbe ko zin bo e jo ma binu time ni e se gan se sa e se ma
1: Adewumi Kazim ari nte atejise yin Olusegun David Adeolu Tony ati Aregbesola Rose gogbo yin patapata laki opo pataki lo gogbo awon to pe wa sori eto leni e da po mo wa ni ojo aje fun akoto eto agbeyawo iroyin agbomogbe lori ikanni kanga agbomogbe o ko temi oyi pada o temi tope akinko ile e lo nso pe ki Nigeria le da ajosepo gogbo wa ni o e je ajose o dabo

0: láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ ń gbọ́ wa.
1: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
2: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

Ààrẹ Tinubu ló ti pè fún àyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún ilẹ̀ Adúláwọ̀ lágbọ̀n ìtàn tó ní ṣe pẹ̀lú orí ètò ààbò lágbọ̀n àgbáyé. Ṣé ti máa ṣàlàyé pé ètò ìdàgbàsókè lágbọ̀n ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí òun ló gbọ́dọ̀ yí padà sí àwọn tí ó mú kí ìgbáyé gbádùn kó rọrùn fún tó lórí tẹ́lẹ̀ mú. Ó kéré tán èèyàn 31 gbẹ̀mí mi níbi ìjàm̀bá ọkọ̀ ojú omi kan tó wáyé nílẹ̀ DR Congo. Gómìnà kan nílẹ̀ Russia ṣàlàyé pé bo ẹbu ìfọpo ti Novosibirsk oníyanpiyan ti dáwọ́ ẹṣẹ́ dúró lẹ́yìn ìkọlù kan eléyìí tó kọlù. Nínú ìròyìn eré ìdárayá orílẹ̀-èdè Nàìjíríà ni àpè wọ́n ń gbìyànjú tí wọ́n sì máa wòye láti rí pé wọ́n jáwé olúborí nínú ìfigagbága pẹ̀lú ilẹ̀ Madagascar. Ní báyìí ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu lórílẹ̀-èdè Nàìjíríà wọn ló ti pè fún àyè méjì ó kéré tán láwọn ilẹ̀ Adúláwọ̀ lágbọ̀n ọ̀tọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò lọ́dọ̀ àjọ àgbáyé pẹ̀lú àtìlè láǹfààní àti kópa nígbà tó ń ṣàlàyé pé àgbékalẹ̀ ti ń bẹ lọ́wọ́ báyìí wọn ni kò ṣe àfihàn ìpín ètò agbára náà káàkiri orílẹ̀-èdè gbogbo. Ààrẹ Tinubu ló pe ìpèyé lánàá nínú ọ̀rọ̀ rẹ̀ láti jíròrò pẹ̀lú àwọn tó jẹ́ àdáríjọpọ̀ àgbárí àwọn olórí lágbàáyé níbi ìpàgọ́ ẹlẹ́ẹ̀kọkànlé ní 80 ilé ìtúnlọ lọ́wọ́ nílẹ̀ New York. Ààrẹ tí ọ̀rọ̀ rẹ̀ tó wá látọ̀yìn ti ṣe igbákejì rẹ̀ Kashim Shettima òun ló pè fún àyè míì ti ṣe bíi 5 tí kìí ṣe àyè títí lọ láyé fún àwọn alùkópa láti ilẹ̀ Adúláwọ̀ níbi ìgbìmọ̀ tó ní sí ọ̀rọ̀ ètò ààbò. Ó ṣàlàyé pé àtúnṣe yìí lọ́dọ̀ àjọ àgbáyé òní pé ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àtúnṣe eléyìí tí ń ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò nígbà tó ń ṣe àfikún rẹ̀ wípé ilẹ̀ Adúláwọ̀ òní kò nílè láǹfààní àti máa tẹ̀síwájú láti máa ṣe ìkópa láì ṣe pé ó bá ní àwọn aṣojú nínú àwọn ètò yìí. Ààrẹ Tinubu tẹ̀síwájú pé orílẹ̀-èdè Nàìjíríà ló wà ní ìgbáradì láti rí wípé wọn ni a ṣe àkójọ àti mímọ ṣe ojúṣe tó tọ́ àti ilé ìtòyẹ láti lè mú kí àlàáfíà àti ètò ààbò lórílẹ̀-èdè àgbáyé kó láǹfààní àti rẹ́sẹ̀ wálẹ̀ nígbà tó sì mẹ́nuba àwọn akitiyan eléyìí tó ń lọ pẹ̀lú ètò alálàáfíà àti ìjíròrò tí a ṣe káàkiri ilẹ̀ Adúláwọ̀. Igbákejì ààrẹ yìí Kashim Shettima ti ṣàlàyé bí àtúnṣe ètò ọrọ̀ ajé tí ààrẹ Bọ́lá Tinubu ń ṣe pẹ̀lú ìṣàkóso rẹ̀ òun ni pé yóò padà yí sí ètò ìpèsè iṣẹ́ ètò okòwò tó rẹ́sẹ̀ wálẹ̀ àti àwọn agbára láti lè rà fún eléyìí tí ó wà fún ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ láì jìnà. Shettima ló kéde ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan eléyìí tó ń fi síta eléyìí tí wọ́n fi ṣe ìpàgọ́ àwọn olùṣe àtòjọ ètò ìròyìn lọ́dún 2026 eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Enugu lánàá bí ó ti ṣe rọ àwọn tó jẹ́ oníròyìn láti máa ṣe àkójọpọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìkópa àti ìgbìyànjú ìjọba lágbègbè ètò ọrọ̀ ajé pẹ̀lú bí wọ́n ti ṣe ń ṣe àwọn ètò ìwádìí àti ètò ìlànà tó ń ṣe pẹ̀lú ìgbésẹ̀ kànmọ́kíá. Ọ̀rọ̀ rẹ̀ ló wáyé bí ó ti ṣe níṣe pẹ̀lú àkòrí eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ṣíṣe àwọn àpótí ìdìbò èyí tó tún níṣe pẹ̀lú ètò àwọn oníròyìn àti ìgbésẹ̀ láti mú pé kí àlàáfíà ò dé bá ètò ìṣèjọba àwarawa kó sì láǹfààní àti rẹsẹ̀ wálẹ̀ nígbà tí wọ́n sì ń sọ̀rọ̀ rẹ̀ lágbọ̀n ètò àwọn nǹkan tó tẹ̀lé igbákejì ààrẹ tí kan pé kò láǹfààní àti kópa níbi ètò náà látàrí ohun tó ṣàkàwé gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ míì tó ń bẹ níwájú rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìlú. Wọ́n ló ṣàlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà ní ètò ọrọ̀ ajé rẹ̀ láǹfààní àti bẹnu sókè pẹ̀lú 44.43% ní ìsíkejì ọdún 2026 yàtọ̀ sí 44.23% eléyìí tí a pé ó kọ́kọ́ wà lásìkò wọn bákan náà lọ́dún 2025. Àwọn olùgbé ní ìlú Igbóọrà níjọba ìbílẹ̀ àárín gbùngbùn Ìbàràpá àti agbègbè Ayétẹ̀ Tápà Ìgàngàn níjọba ìbílẹ̀ àríwá Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òní àti kégbàjarè tí wọ́n sì ti ń kanmínú lórí àìrí iná gidi lò láwọn agbègbè tó kàn àti àwọn agbègbè wọ̀nyí láti bí ọ̀pọ̀ ọdún sẹ́yìn eléyìí tí a pè ó ti wá di lemọ́lemọ́. Àwọn olùgbé náà eléyìí tí wọ́n sọ̀rọ̀ nínú àwọn ẹ̀rọ ìwádìí eléyìí tí àwọn oníròyìn ṣe fún wọn lánàá ṣàlàyé wípé ìdákúrekú iná ọba eléyìí tí wọ́n pé wọn kò tiẹ̀ fojú kaná òun ló ti ṣe ọ̀pọ̀ àkóbá sí ọ̀rọ̀ okòwò ilé ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti àwọn nǹkan ìdàgbàsókè eléyìí tí kò sí láǹfààní àti mọ̀ ṣẹlẹ̀ rú
láwọn agbègbè wọ̀nyí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ìjọba tó sì jẹ́ olùgbé tó jẹ́ ọmọ ìlú ìbúọra ọláòyè emmanuel ọlátayọ òun ló ṣàlàyé pé ètò ìpèsè náà mọ̀nàmọ́ná sí àwọn agbègbè náà òun ló ti wà ní agbọn ètò ìdákùrẹ́kọ́ láti ọ̀pọ̀ ọdún tí òun kò tiẹ̀ lè rántí nígbà tó ń ṣe àfikún rẹ̀ ó pé ìbúọra òun ni ẹ ti wà láti inú òkùnkùn báyìí láti nǹkan bíi ọdún bíi mẹ́wàá ó ṣe àkójọpọ̀ rẹ̀ wípé àwọn adarí lágbègbè náà ni wọ́n ti gbé ìgbésẹ̀ oríṣiríṣi láti rí wípé wọ́n yanjú ọ̀rọ̀ yìí nínú ilé ìtàn ti rí ìfiránṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan sí ẹni tí ṣe mínísítà fúnrò ètò agbára nígbà kan rí Adébáyò Adélábù eléyìí tó sọ̀rọ̀ láti rí pé òun ó bójú ọ̀rọ̀ náà àti láti yanjú rẹ̀ nígbà náà lọ́hùn. Nínú ìròyìn ilẹ̀ òkèrè èèyàn mọ́kànléní ogójì wọn ni ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti gbé ẹ̀mí mi nígbà tí àwọn bíi mọ́kàndín ní àádọ́ta ònìyàn pinnu láǹfààní àti dóòlà níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ omi kan eléyìí tí pinnu ni ó wáyé ní ilẹ̀ olómìnira ti congo ìyẹn DRC. Wọ́n pe àwọn ọkọ̀ akẹ́rù náà àtàwọn tó ń rìnrìn àjò ọ̀nà kúrò ní etíkọ̀ omi ti Kigoma nílẹ̀ Tanzania eléyìí tí pinnu wọ́n sì ń lọ sí ilẹ̀ Kalemi nílẹ̀ olómìnira congo kó tó di pé ọkọ̀ náà ó bẹ̀rẹ̀ sí ní rí ní nǹkan náà òde yìí ẹnìkan torí kò yọ tí pinnu orúkọ rẹ̀ ní Anemoyoni ló ṣàlàyé fáwọn oníròyìn láwọn arìnrìn àjò náà wọ́n ni pinnu wọ́n kàn déédéé bára wọn láì kan ọwọ́ aago kan òru ní ìdẹ́jì eléyìí tí pinnu wọ́n ní abá ọkọ̀ omi ọ̀hún níbi tí pinnu ó títì sí ẹgbẹ́ kan ṣoṣo. Norris Molongoyi ẹni tí ń ṣe alákòóso fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ olómìnira congo ó ṣàlàyé fáwọn oníròyìn wípé ìgbésẹ̀ láti dóòlà àti bí wọ́n ti ń wá àwọn èèyàn yìí ọ̀ni wọ́n sì ń ṣe sí ọwọ́ iwájú láti lè lọ pé gbogbo àwọn awakọ̀ àti àwọn arìnrìn àjò náà òun ni wọ́n pe wọ́n láǹfààní àti wá kí wọ́n sì yanjú wọn ní ojú ẹsẹ̀. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump àti ilẹ̀ China Xi Jinping wọn ti sọ̀rọ̀ bí ọ̀rẹ́ ní ibi ìpàdé ọlọ́lá kan eléyìí tí wọ́n ṣe nílẹ̀ White House ṣùgbọ́n tí kan pé kò sí àmì tó ṣàfihàn pé ìlọsíwájú kankan òun wáyé lórí àwọn ọ̀rọ̀ pàtàkì tó ń fa àkùdé àbí àríyànjiyàn láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì nígbà tó ń bá àwọn àlejò sọ̀rọ̀ tó fi mọ́ àwọn olórí iléeṣẹ́ ńlá àwọn aṣojú ìjọba Trump àti àwọn olórí iléeṣẹ́ ẹ̀rọ ìgbàlódé nílẹ̀ Amẹ́ríkà. Trump dúpẹ́ lọ́wọ́ Xi fún ìrìn àjò tó ṣe wá sí ilẹ̀ Amẹ́ríkà. Xi Jinping tẹnumọ́ pé àwọn orílẹ̀-èdè méjèèjì gbọ́dọ̀ rí dájú pé ìmọ̀ ẹ̀rọ AI òun ló wà lábẹ́ ìṣàkóso ènìyàn kí wọ́n sì máa ṣe bí àwọn orílẹ̀-èdè ńlá tó ní ojúṣe láti ṣe. Trump ó sì gbé ife ìmúmi rẹ̀ sókè fún ọjọ́ iwájú tó kún fún ìṣọ̀kan àlàáfíà àti àṣeyọrí fún àwọn orílẹ̀-èdè méjèèjì. Síbẹ̀ àwọn àìfohùnṣọ̀kan sì wà láàrin Amẹ́ríkà àti ilẹ̀ China lásìkò yìí bó tilẹ̀ jẹ́ pé àwọn olórí méjèèjì fi ọ̀rọ̀ ìbáṣepọ̀ hàn ọ̀kan lára wọn ni ọ̀ràn Taiwan. Láàárọ̀ àná Xi ló rọ Trump láti gbé ipò tó tọ́ lórí Taiwan erékùsù ti Beijing eléyìí tó ṣàlàyé pé ó jẹ́ apá kan ilẹ̀ China. Èyí sì wáyé nígbà tí Trump dáwọ́ dúró fún ìpèsè ohun ìjà ńlá kan eléyìí tí wọ́n pinnu fún ilẹ̀ Taiwan ọ̀hún. Gómìnà agbègbè Rostov Yuri Sirusa wọn ló ti ṣàlàyé pé ẹ̀ka ológun ojú òfurufú ilẹ̀ Russia ni wọ́n pe wọ́n ṣe ìdádúró sí àwọn ìkọlù ojú òfurufú eléyìí tó tó 50 ní agbègbè Rostov eléyìí tó sì tún ṣàlàyé pé ìkọlù náà wọn ló ba ilé iṣẹ́ ìfọpo Novoshantink jẹ́ èyí sì mú kí ilé iṣẹ́ náà kí wọ́n da iṣẹ́ dúró fún ìgbà díẹ̀ lásìkò ti àwàyé. Gẹ́gẹ́ bó ṣe sọ ìkọlù náà wáyé lálẹ́ àná mọ́júmọ́ ní lẹ́yìn àwọn ìjíròrò eléyìí tí wọ́n ṣe ní olú-iléeṣẹ́ àjọ àgbáyé nílẹ̀ New York nípa àǹfààní dídá ogun dúró lórí àwọn ibi agbára láàrin ilẹ̀ Russia àti ilẹ̀ Ukraine. Ìkọlù ti iléeṣẹ́ ìfọ epo náà ní Russia wáyé nígbà tí àwọn ìgbìmọ̀ ń ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe lè ṣe àdéhùn láti dá ìkọlù sí àwọn ohun agbára dúró. Ààrẹ Ukraine Volodymyr Zelensky sọ lọ́jọ́ ìṣẹ́gun pé òun ti bá ààrẹ Amẹ́ríkà Donald Trump sọ̀rọ̀ nípa àwọn ìgbìmọ̀ láti fòpin sí ogun tó ti lọ bí ọdún bíi mẹ́rin pẹ̀lú àdéhùn àpapọ̀ láti dá ìkọlù sí àwọn ibi tó ní ṣe pẹ̀lú agbára dúró láàrin àwọn orílẹ̀-èdè yìí. Zelensky ló tún wá kìlọ̀ fún ilẹ̀ Moscow pé ilẹ̀ Ukraine òun ni ó gbẹ̀san ìkọlù Russia tó sì lè mú kí ìgbà òtútù tó ń bọ̀ le fún ilẹ̀ Russia bí àwọn orílẹ̀-èdè méjèèjì kò bá lè rí àdéhùn fẹnukò lé lórí láti dá ìkọlù sí àwọn ohun èlò agbára wọn dúró lásìkò òtútù kí àsìkò òtútù náà kò tó dé.
ní báyìí ìròyìn eré ìdárayá orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó gbìyànjú láti jáwé olúborí bí ikọ̀ Super Eagles ilẹ̀ yìí yóò ṣe máa gba orílẹ̀-èdè Madagascar lálejò ní pápá ìṣeré Gọ́tùlà Pábíò nílẹ̀ Ujó lónìí fún ìfẹsẹ̀wọnsẹ̀ àǹfààní ìkópa nínú ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ Adúláwọ̀ tọdún 2027. Super Eagles wa ló wà ní ikọ̀ Group L pẹ̀lú Barea àti Madagascar, Guinea-Bissau àti Tanzania, ìtójẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tó ń gbàlejò ìdíje náà lọ́dún tó ń bọ̀. Lẹ́yìn ìdíje pẹ̀lú Madagascar lónìí, orílẹ̀-èdè wa Nàìjíríà yóò lọ sí Bissau fún ìdíje tó kàn lọ́jọ́ Ìṣẹ́gun tó ń bọ̀ pẹ̀lú White Dogs ti Guinea-Bissau. Èyí túmọ̀ sí pé kò ní sí ààyè púpọ̀ fún àṣìṣe nítorí pé orílẹ̀-èdè kan ṣoṣo ni yóò rí ààyè láti tayọ sí ìpele tó kàn nítorí pé ilẹ̀ Tanzania ònìyàn pé wọ́n ti ní ààyè gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tó ń gbàlejò nínú ìdíje náà. Orílẹ̀-èdè Nàìjíríà ti gba ife ẹ̀yẹ AFCON nígbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìyọ̀hún lọ́dún 1994 àti ọdún 2013. Super Eagles tó ti dé ìpele tó kángun sí àṣekágbá nínú ìpele méjì tó kọjá. Nítorí náà, ohun tí wọ́n retí jùlọ ni pé orílẹ̀-èdè Nàìjíríà yóò rí ààyè síbi ìdíje ìtọ́dún tó ń bọ̀ tí ilẹ̀ Kenya, Uganda àti Tanzania yóò gbàlejò bẹ̀rẹ̀ láti ọjọ́ 19 oṣù kẹfà sí ọjọ́ 17 oṣù keje ọdún 2027. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ ẹlẹ́jẹ́ ká bojú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti pè fún ààyè ó kéré tán méjì eléyìí tó wà fún ilẹ̀ Adúláwọ̀ lọ́dọ̀ àwọn ìgbìmọ̀ tó ń rí sọ́rọ̀ ètò ààbò lájọ àgbáyé pẹ̀lú ètò agbára gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé pé àwọn ìlànà tí wọ́n lò lọ́wọ́ báyìí kò ṣe àfihàn ìpín ètò agbára ní déédéé. Àwọn olùgbé ní agbègbè Gbọ́ra níjọba ìbílẹ̀ Àárín gbùngbùn Ìbarapá àti Ayétẹ̀ Tápà Ìgangan níjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn ònìyàn pé wọ́n ti kàmínú lórí àìrínà ọba lò bó ti tọ́ àti bó ti yẹ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé àwọn olùgbé ní agbègbè náà ònìyàn ti wà láti wà nínú òkùnkùn ọ̀hún fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Bẹ́ẹ̀ náà làmọ àfọ̀n yìí lágbọn ìròyìn ilẹ̀ òkèrè pé èèyàn 41 ni a ti fìdí rẹ̀ múlẹ̀ bí wọ́n gbé ẹ̀mí mì nígbà tí èèyàn 19 òní á dóòlà bí ọkọ̀ ojú omi kan bí apẹ́ ṣe dorí kodò nílẹ̀ olómìnira Congo. Gómìnà Yorùbá Silusa òun ló ti ṣàlàyé pé àwọn ikọ̀ ojú ètò ààbò olójú òfurufú tilẹ̀ Russia ònìyàn pín láǹfààní àti dènà àwọn ohun ìjà bíi 50 eléyìí tí wọ́n pín ṣe sí agbègbè ilẹ̀ Rostov nígbàtí ìkọlù kan eléyìí tó láǹfààní àti wọlé lọ́rẹ̀ẹ́ ṣe àkóbá sí iléeṣẹ́ ibo ìfọpo kan eléyìí tí wọ́n sì ti dáwọ́ ẹ̀ṣẹ́ dúró ná fúngbà díẹ̀ nílẹ̀ ọ̀hún. Nínú ìròyìn eré ìdárayá láti mọ fún yín pé orílẹ̀-èdè Nàìjíríà yóò máa fojú sun àti jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ eléyìí tí a fẹ́fẹ́ lọ rí kópa níbi ìdíje ìfẹ́ẹ̀lẹ̀ Adúláwọ̀ ọdún 2027 bí wọn yóò ṣe máa wákò pẹ̀lú ilẹ̀ Madagascar nípa ìpa ìṣeré ti Gọ́tùlà Pábíò ti bẹ nílùú Ijó lónìí òde yìí. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní Kúnlé Olówó ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára gbogbo pẹ̀lú àti Wells Radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn tẹ́sù tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wells Radio 893 FM fanpage. Ẹ lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọnà ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tí ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóyèdè ló mú ìròyìn náà wá sí ti gbọ̀n yín. Ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín, a kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ o.

0: bàtà yìí ẹ mo ti ní báàgì ẹ lé mo fẹ ra kọlọ bàtà yẹn a wá máa ra àwọn nǹkan lóríṣiríṣi inú òun máa ń dùn tó bá múra dáadáa kì í ṣe pé inú òun ò dùn sí ṣùgbọ́n òun wá wò wípé ah bí arábìnrin ṣe ń bá gbogbo nǹkan lọ yìí ọlọ́run mọ̀ jẹ́ kí ohun tí èèyàn ò lérò kó ṣẹlẹ̀ ṣé arábìnrin yìí lè tẹ̀síwájú tóun ò bá tiẹ̀ wá sí níbi bẹ́ẹ̀ ṣé ìdílé òun yìí ṣé ó lè tẹ̀síwájú tí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀ wípé òun wá rò nínú ọkàn òun wípé òun fẹ́ sọ fún un wípé 50-50 làwọn ọmọ ṣe nǹkan nínú ilé nítorí wípé ó ti rí bí pé ṣe bí ojúṣe ọkùnrin ni láti ṣe àwọn nǹkan báyìí ó sì ti wá wò wípé kò sí nǹkan tóun lè ṣe bó tiẹ̀ ti jẹ́ wípé owó wà lọ́wọ́ tiẹ̀ náà àwọn nǹkan tí kò jẹ́ òun ló ń fi owó ṣe ṣùgbọ́n arákùnrin wa ní ẹ là mí lọ́yẹ̀ ṣé kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọ̀rọ̀ ti jọ pa òun àti ìyàwó òun pọ̀ tóun ti sọ tóun ti pa níbi ẹ̀nà òun ò fẹ́ jẹ́ kó dàbí pé òun sọ jágere ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé òun náà ní òye tí òun ti ṣe sọ láìmọye ìgbà tóun ti sọ báyẹn tó jẹ́jẹ́ wípé òun retí wípé kí ìyípadà wà kí ìyàwó òun déédéé sọ pé òróró tá a rà sínú ilé yẹn ó ti tán o torí pé òróró yẹn tán yẹn ni wọn ò fi ní lo òróró tán fi máa lọ lo epo fún nǹkan tó yẹ kan lo òróró fún torí pé kò fẹ́ kí ọwọ́ bọ àpò títí ẹ̀ láti ṣe ẹgbọ́n arákùnrin sọ pé ẹ la òun ní ọ̀yẹ́ kí ni kí òun ó ṣe nítorí pé òun dúró kóṣù tá a wà yìí kó parí ni tóṣù ìbá ti parí gbogbo nǹkan tóun ní ní ọkàn yìí òun ni òun máa gbé sí ìta tí ó dẹ̀ máa di òfin nínú ilé ó wá ṣe o kò wá ṣe o òun ò bìkítà òun máa dáwọ́ dúró àwọn gbogbo àwọn nǹkan tó ń ṣe ìyẹn ni mo wá bá sọ̀rọ̀ mo wá ní ó dáa ṣé ní bìkítà tá a bá sọ fún àwọn èèyàn kí wọ́n gbà yín ní ìmọ̀ràn bóyá ó tún ní nǹkan míì tẹ́ lè ṣe àbí báwo ni a ṣe lè lọ nípa ọ̀rọ̀ yìí àwọn nọ́mbà tẹ́ lè pè wá sí ó ní eléyìí ó 916-893-1000 0916-893-1000 tàbí 0915-33-34-893 0915-33-34-893 ẹ̀rẹ̀ lè tún pè sí orí nọ́mbà yìí 0916-893-1000 tàbí 0916-893-1000 tàbí 0915-33-34-893 ẹ̀dẹ̀dún lè pè sí 0911-33-33-893 ohun tá à ń sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí ó ní kí ni a lè ṣe nígbà tí bóyá ọkọ tàbí aya ẹ jẹ́ ká gbé pè yẹn. Hello. Ẹ kàsán o.
1: Ẹ kàsán o.
0: Kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè wá?
1: Brother Samuel.
0: Ẹ ṣe ẹ bá wa dá sọ̀rọ̀ yìí.
1: Láti Mọ́kọ́lá.
2: Ẹ ṣe sà.
1: Ẹ ṣe gan sà, ẹ ṣe gan mà.
2: Ẹ
1: ṣe rí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó. Ọgbọ́n ọlọ́run ni àtúmọ̀ ń lò ó. Ṣẹ̀rí obìnrin yẹn kan tó ń ṣe kò jẹ̀bi. Ìdí tí mo fi jẹ pé kò jẹ̀bi ni pé gbogbo obìnrin gbàgbọ́ pé ọkùnrin ni olórí ilé. Àwọn sì gbọ́dọ̀ máa ṣe gbogbo ojúṣe tó bá ní í ṣe. Tó o kan tí mo lè rọ ọkùnrin yẹn láti gbogbo ṣe ni pé gẹ́gẹ́ bí ìlànà tọlọ́run tí bíbélì sọ bá wà pé a gbọ́dọ̀ fi ọgbọ́n àti ìmọ̀ bá wọn lò. Tó o kan tí wọ́n lè ṣe ni pé níwọ̀n ìgbà tán bá ti ṣe ojúṣe tó yẹ kán ṣe bíbélì sọ pé ọkùnrin tí ò bá lè pèsè fún ilé ẹ̀ pé ó dì náà ìfẹ́ ìfẹ́.

0: Nǹkan burúkú ayé ń dàjàre kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM. Kànga agbẹ́magbẹ́.
1: The time is 3 p.m. from Wells Radio 89.3 FM. Your preferred wholesome radio.
2: Gerege lago mẹ́ta ọ̀sán lò láti ìkànnì Kànga agbẹ́magbẹ́ 89.3 FM.

Bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ lórí ètò. Abala àkọ́kọ́ lórí ètò yìí. Òun ni abala bóyá lẹ́mọ̀. Ǹlẹ́ Henry Osedji.

0: blessing. To one, to fina big brother Niger. Awon na ma fe se awon nkan ta won okunrin leka muludu tin se o. Eni kini nkan ohun. Celebrity boxing match. Àwọn méjèèjì wọn ni ó dàbí ẹni kó yẹ káwọn gbé kiní ọ̀hún síra wọn lójú. Kí ló fà á, kí ló ṣẹlẹ̀ gangan? Ìyẹn gan ni ò tiẹ̀ tí ìyẹnikẹ́ni. Ẹ ṣáà mọ̀ wípé láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn, òun làwọn méjèèjì òun ni wọ́n ti ń ta ọ̀rọ̀ síra wọn. Wọ́n ti ń ta ohùn síra wọn lórí ayélujára. Nkechi Blessing àti Fina Big Brother Naija. Wọ́n ló ké, àwọn tẹ̀ máa wá sẹ́tù kìíní, ẹ̀yà ni wọ́n ní káwọn yanjú kìíní ọ̀hún lọ́wọ́ kan. Òun ló jẹ́ kán ṣe bẹ́ẹ̀. Wọ́n ní celebrity boxing match yẹn dandan ni káwọn ó jà. Ọjọ́ wo ni wọ́n fi pàdé sí? October 1st gangan ni òun lọ́ máa jàjà náà. Níbo lọ́n ti fẹ́ jà ìyẹn lèmi ò tiẹ̀ wá tí mọ̀. Ọ̀rọ̀ Burna Boy, ìyẹn náà wà lára àwọn ọ̀rọ̀. Eléyìí tó gbalé gbako, tó gba gbogbo ojú orí ayélujára kan. Gbogbo ẹ̀ka múlùúdùn. Ọ̀rọ̀ Burna Boy wà lára ọ̀rọ̀ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́. Nípa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì. Eléyìí tó ṣẹ̀ṣẹ̀ kówó lé lórí.
1: Wọ́n ní bájá ń sábà ẹkùn.
0: Customized 9 billion Bugatti Chiron ni wọ́n pè é. Abẹ́ rí kiní ọ̀hún gan fẹ́ máa lọ́mi lẹ́yìn. 9 billion. Àbí Ọlọ́run ọba mi Èdùmàrè Ìjọ́ wá ṣàánú ayé tèmi náà àti gbogbo àwọn olólùfẹ́ ètò àti ìkànnì. Ọlọ́run ṣàánú ayé gbogbo wa o. Ẹ ti mọ̀ wípé olówó máa ṣọ̀rẹ́ olówó. Wọ́n ti kófìrí Davido àti Chioma ìyàwó ẹ̀.
1: Ìyànjú ló sọ bí ìdọ̀gbọ̀.
0: Pẹ̀lú Aliko Dangote ìyẹn ní New York City.
1: Èmi náà kọ̀ tábà gbìyànjú tábà.
0: Níbi tí gbogbo wọn tán ti jọ kórajọpọ̀. Tí wọ́n ń ṣàjọyọ̀ àṣeyọrí nínú okòwò. Inú ọ̀rẹ́ wo ni ìwọ náà ń kó gan? Àwọn ọ̀rẹ́ tẹ lè jọ ṣàjọyọ̀ nǹkan gidi ni. Ìwọ náà yí ara rẹ wò kó wo àwọn ọ̀rẹ́ tẹ jọ kóra yín jọ lọ́wọ́ àsìkò yìí. Má gbàgbé, ló wá máa ṣọ̀rẹ́ olówó. Ẹ̀yin náà lè kóra yín jọ. Bẹ́ẹ̀ náà dẹ̀bẹ̀rẹ̀ sí ní gbègbésẹ̀ tó ní ìtumọ̀. Ó máa sọ yín di èèyàn gidi lẹ́yìn wá ọ̀la. Ó yí ẹsẹ̀. Queen Mother Ìyábò Òjò àti Tóyìn Láwánì. Àwọn méjèèjì wọ́n ti fòpin sí èdè àyédè ilé tó wà láàrin wọn. Láti nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn. Ẹ ṣáà mọ̀ wípé àwọn méjèèjì àárín wọn ògún. Àmọ́ lọ́wọ́ àsìkò yìí, àwọn méjèèjì wọ́n ti parí gbogbo nǹkan tó wà láàrin wọn. Wọ́n ní kò sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́. Ọ̀rẹ́ ló kù táwọn máa ṣe kò sí jà mọ́. Mo ní kí n kàn gé kiní ọ̀hún sí wa létí díẹ̀díẹ̀ ni. Àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n ń sọ lọ́wọ́ ìyẹn lẹ́ka múlùúdùn ni ó. Ọ̀rọ̀ tó ń tó Díkì àti Bob Risky, àwọn èèyàn ń jẹ̀yẹn náà lẹ́nu. Tó ń tó Díkì ìyẹn kí Bob Risky kú ayẹyẹ ọjọ́ ìbí tó ṣe. Kódà ó tún fún lẹ́bùn owó ìyẹn 2 million naira. Lẹ́yìn ọdún méjì táwọn méjèèjì tí wọ́n ti jọ bára wọn jà tán ti táwọn síra wọn. Àwọn èèyàn kan ti wá ṣe bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí fojú ọ̀tọ̀ọ̀tọ̀ wò ó. Iṣẹ́ ẹ̀dẹ̀ mọ̀ wípé ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan. A ní oríṣiríṣi ọ̀rọ̀ ló wà lẹ́ka múlùúdùn eléyìí tí wọ́n ṣà ń fà mọ́ra wọn lọ́wọ́. Àwọn tá a bá ní ká gbẹnu sápá bẹ̀ yẹn. Bala àkọ́kọ́ lórí ètò a lè má láǹfààní àti tètè mú. Grace Lélẹ̀yé. Grace.
1: Ọgbọ́n ò lè fẹ́ dá.
0: Alhaji Sule Alawo Malaika.

bó ṣe jẹ́gẹ́ lẹ́nìyẹn ìgbà lónígbà ń lò àwọn kan á lò gbà lénìí má gbàgbé àwọn kan ti lò ó lánàá àwọn kan á tún ṣe bẹ́ẹ̀ wọ́n á tún lò ó lọ́la bọ́lọ́run ṣe ṣẹ̀dá ayé nìyẹn má bínú ẹni tó ń lò gbà lọ́wọ́ ẹni tó ń lò gbà tiẹ̀ sílẹ̀ má bínú ẹ̀ má ṣe kéta má sọ̀rọ̀ wọn láì dá ìwọ ṣáf rí dájú pé ìwọ náà ń gbàdúrà o sì ń ṣiṣẹ́ tọ̀ wá dẹ̀ rí wípé ìgbà tiẹ̀ náà dẹ̀ máa dé ó yẹ ẹja ṣe bẹ́ẹ̀ ẹja lọ sábala àkọ́kọ́ lórí ètò níbo gan la ń lọ lónìí.

bóyá lẹ mọ̀ wípé lọ́dún 1964 bàbá Sàlá ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ orin kan eléyìí tí wọ́n pè ní Federal Rhythm Dandies níbi tí wọ́n ti ń kọ́ tí wọ́n sì ń tọ́ àwọn ọ̀dọ́ olórin sọ́nà ọ̀kan lára àwọn olórin eléyìí tí wọ́n gba abẹ́ ìtọ́ ni bàbá Sàlá kọjá òun ni gbajúgbajà nǹkan ní jùjú nì tá a mọ̀ sí King Sonny Ade bàbá yìí ló kọ́ KSA bá àti ta gìtá ìyẹn bàbá Sàlá tá ń sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn ni wọ́n kọ́ King Sonny Ade bí èèyàn ṣe ń ta gìtá

nígbà tí wọ́n bí bàbá Sàlá sílùú Iléṣà. Ìyẹn lákòókò ìṣèjọba múnisìn ní Nàìjíríà. Ẹ mọ̀ wípé àwọn èèyàn máa ń lọ káàkiri ni wọ́n máa ń lọ láti ìlú kan sílùú kan.

bóyá lẹ mọ̀ wípé bàbá tún bí bàbá sàlá. Wọ́n kọ́kọ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́. Ó tó di olùṣírò owó ní accountant. Èyí ló fà á tí wọ́n fi máa ń tìlú kan bọ́ sílùú míì. Èyí ló fún wọn láǹfààní àti lè gbé ní àwọn ìlú bíi Jos àti Kano nígbà yẹn. Bóyá lẹ mọ̀ wípé nígbà tó wà lọ́mọdé, ìyẹn nílé ẹ̀kọ́, òun ni bàbá Sàlá ti máa ń ṣe àwọn àwàdà kọ̀ọ̀kan nínú kíláàsì. Nígbà míì, a máa wo aṣọ lọ́nà àrà ọ̀tọ̀ láti lè pa àwọn akẹgbẹ́ lẹ́rìn. Bóyá lẹ mọ̀ wípé nígbà tó yá, tó pinnu láti ṣiṣẹ́ tó ẹ̀bùn tó ní, ìyẹn nínú iṣẹ́ amúlùúdùn. Àwọn òbí ẹ̀ wọn ò fẹ́ kó ṣe é. Àwọn òbí rẹ̀ fẹ́ kó yan ọ̀nà ọ̀tọ̀ bí ọ̀nà ẹ̀kọ́ tàbí ọ̀nà iṣẹ́ wọ́n fẹ́ kó yan láàyò. Léyìí táwọn gbàgbọ́ wípé ó lè sọ di ẹni gíga bíi dókítà tàbí agbẹjọ́rò lẹ́yìn wá ọ̀la. Àmọ́ ohun tó wọn mọ ló wọn mọ́. Èyí ló jẹ́ kí bàbá Sàlá ó ṣe èyí tó wà lọ́kàn rẹ̀ wípé ẹ̀ka amúlùúdùn òun làwọn ó ti ṣiṣẹ́ táwọn sì ti jẹ́ èèyàn. Bóyá lẹ́yìn tẹ̀ túmọ̀ wípé bàbá Sàlá fìgbà kan rí ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi wọléwọlé ìyẹn fún ìgbìmọ̀ ìlú Èkó. Àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́, ìyẹn sí iṣẹ́ lẹ́ka amúlùúdùn ló fi ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ orin kan nígbà yẹn tá a pè ní Federal Rhythm Dandies. Bóyá lẹ mọ̀ wípé kò pẹ́ kò jìnà tí bàbá Sàlá fi yà kúrò nínú iṣẹ́ orin tó fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n bọ́ sí eré orí ìtàgé. Ni bàbá yìí lọ ṣe bẹ́ẹ̀ lọ kọ ìtàn lóríṣiríṣi ìyẹn.

náà tí wọ́n kọ nígbà yẹn. Ó jẹ́ èyí tí àwọn aṣáájú eré orí ìtàgé Yorùbá bíi Uba Togunde àti Dúró Ládípọ̀ tí wọ́n ti ṣe tẹ́lẹ̀. Àwọn ìtàn tí bàbá Sàlá kọ nígbà yẹn, òun ni wọ́n kọ̀ fi ń bẹ̀rẹ̀ wípé èèyàn ń wọ ẹ̀ka iṣẹ́ tíátà díẹ̀díẹ̀.

bóyá lẹ mọ̀ wípé fi ìmọ̀rúmọ̀rú tá ń sọ yìí ó ní ìtẹ́wọ́gbà púpọ̀ púpọ̀ ṣùgbọ́n bàbá sàlá ò rí èrè kankan lórí ẹ̀. Kí ló ṣokùnfà? Nítorí táwọn ìka èèyàn kan tí wọ́n lọ ṣe ẹ̀dá fíìmù tá à ń sọ̀rọ̀ nípa èyí wọ́n páírètì ẹ̀. Ní èyí tó fa òbítíbitì gbèsè fún bàbá sàlá nígbà náà. Bóyá lẹ mọ̀ wípé àgbà òṣèré ni Adé Afọláyan ló darí fíìmù kẹta tí bàbá sàlá ṣe léyìí tí wọ́n pè ní mo ṣe bọ́lá tán. Kódà Túndé Kẹ̀láni ló ya fíìmù ọ̀hún. Bóyá lẹ tiẹ̀ túmọ̀ wípé ní nǹkan bíi 90s bàbá sàlá ó gbìyànjú láti tún ṣe nǹkan kan tó yàtọ̀ pẹ̀lú bó ṣe ya sinimá fíìmù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ papọ̀ Àgbà Man àti Return March. Fíìmù apanilẹ́rìn òun ni méjèèjì àwàdà ni látòkè délẹ̀ ṣùgbọ́n kò dàbí àwọn fíìmù tí bàbá sàlá ti ń ṣe tẹ́lẹ̀ nítorí àwọn nǹkan kan bóyá bíi fọ́nrán tí wọ́n fi kámẹ́rà tí wọ́n fi ya iṣẹ́ yẹn gbà yẹn. Èyí ló fà á tí iṣẹ́ yẹn ò fi rìn tó bí bàbá sàlá ṣe lérò. Bóyá lẹ wá mọ̀ wípé àpapọ̀ sinimá àti fíìmù àgbéléwò tí bàbá sàlá ṣe

àkọ́kọ́ ni ọ̀run mòru. Ààrẹ àgbáyé, mo ṣe Bọ́lá tán. Ọbẹ̀ gbóná. Diamond. Agbaman. Return March. Àná gómìnà. Àti Tokunbo. Àwọn sinimá yìí ló jẹ́ èyí tí bàbá Sàlá Gangan ṣe. Bóyá lẹ wá mọ̀ wípé ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2018 òun ni bàbá Sàlá ṣe bẹ́ẹ̀ tó dágbére fáyé wípé ó dìbò ṣe. Kọ́lọ́run bá mi Ìdùmọ̀lé jọ kó túnbọ̀ bá wa tẹ́ bàbá ìsáfẹ́fẹ́ rí. Ara àwọn èèyàn tó ti ṣe tán ti lapa gidi gan nípa tó ní ìtumọ̀ ìyẹn lẹ́ka amúlùúdùn àti lẹ́ka iṣẹ́ tíátà lórílẹ̀-èdè Nàìjíríà ni. Abala àkọ́kọ́ lórí ètò yìí nìyẹn. Léyìí tá a pè ní bóyá lẹ́mọ̀. Ó yẹ ẹjẹ́ lọ sábala kejì. Níbi tá a ti máa fúnra wa gbọ́. Ìròyìn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ìyẹn lẹ́ka amúlùúdùn. Èyí tá a fi bẹ̀rẹ̀ ètò yẹn. Bíntín ni kókó kókó bíntín lérè fẹ́ ibẹ̀ òun náà la máa dín sí wa létí ìyẹn lábala kejì ètò yìí. Ẹ kó etí gbọ́ ẹ sì kú kalẹ̀ ètò ń tẹ̀ sọwọ́ iwájú o. Ó yá já yí kiní ọ̀hún padà. Henry Masun yá ṣe bẹ́ẹ̀ ká yí kiní ọ̀hún padà lápá bíi ó dà bẹ́ẹ̀.

Ekwa leo, a ko jokwa ironyi lerefe, londe se tigbo yin late ikone kongag momagbe, Welsh Radio 89.3 FM. Oye, o lono wa de koki, lonilo yin yin. Ijaba akpapo ti se ito ifilole a yeye agbaye itili adulawo lorile de Nigeria, ele itama se Aglofest ninu oshukewa, adon 2026 pelu igbese ogon ti yon reti, kosha fiko kun a joshe kon tune se pelu oro asa lorile de Nigeria, e fawaso opo nekpa toro aje ati dasi oro tune se pelu ti a joshe kon larin a wanda le okere. Akọwe si ile ise akọwe ijọba orilẹede yi eni ti se Dr. Ibrahim Kanan olofọrọ mulede ninu atẹjade loni nilu Abuja. Ijọba apapọ orilẹede yi ti fi kun akitiyan won lati se ifamọran to ni se pelu imẹrọ German ati idokowo lorilẹede Nigeria leka ile ise ile ti n ri si ọrọ irin pelu afojusun lori eto lori ipese awọn ohun elo won alumọni inu ile to fi mo ohun elo lawon ile ise ati n toro mo imọ ẹrọ to fi mo idagbasoke awọn ile ise ti abele eni to wa je alakoso fun ọrọ gbogbo lori idagbasoke ọrọ irin Shuaibu Audu o fi ọrọ lede nipasẹ atẹjade lati ọdọ olori eni to n ri si igbohun safẹfẹ ati ikansi ilu nile ise ijọba eni ti se ijoma hopia loni nipa igbesi ọhun eleyi ti n foju sun lori eleyi ti n foju sun ayipada ajọsọ ọrọ to ti wa nle tẹlẹ laarin orilẹede Nigeria ati Germany lati sọ de idokowo nla ati ajọsepọ to lorin. Ọgagun ologun orilẹede yi eni ti se ọgagun Waheed Shahibu n lo ti ro awọn osise ologun tuntun tan sese gba fipo fun tọdun 2026 lati sise won gẹgẹ bi eni to ti setan lati sise gẹgẹ bi ile ise ọmọ ologun orilẹede Nigeria se n fikun okun agbara won ati alakale eto ise ologun. Shahibu rọ wọn lana ode yi ni akoko to n ba awọn osise ologun ohun sọrọ ni gbọngan iwode ti ile ise ọmọ ologun ti idani lẹ́kọ̀ wọn eléyìí tí ó wà ní jájì nípínlẹ̀ Kaduna. Ìgbìmọ̀ olùṣèpolongo Sẹ́nítọ̀ Sàràfàdéèna Àlí ó ní wọ́n ti ṣe àkódànù ìròyìn ayédèrú eléyìí tí ń kàkiri lórí ayélujára tó ń fẹ̀ sọ́kan ẹni tí òun àti Àlíjọ ń kọ̀wọ́ rìn díje dupò Adéṣọjí Adédèjì wípé ó sọ̀rọ̀ kùbákùgbé sí àwọn ènìyàn rere òkè ògùn ní àkókò àbẹ̀wò eléyìí tó ṣe sílùú Saki nínú àtẹ̀jáde ẹni tó jẹ́ olùdarí lẹ́ka ìgbéròyìn síta fún ikọ̀ náà bí sí Ọládélé. Ó ṣàpèjúwe ìròyìn náà bí ayédèrú pátápátá eléyìí tí àwọn olóṣèlú kan ń gbélé ẹ̀rọ pẹ̀lú wípé àwọn olóṣèlú ọ̀hún wọ́n ń bẹ̀rù bí ipa Àlí bó ti ṣètò tó ń ti ipa Adédèjì ní òkè ògùn àti láwọn ẹkùn mìíràn ní apá ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ìròyìn ilẹ̀ òkèrè àwọn ọ̀gágun ìlú Saudi, Turkey àti Pakistan ni wọ́n ti ń jíròrò lórí ọ̀nà láti ṣe ìrànlọ́wọ́ fún ìlú Saudi Arabia bí wọ́n ti ń dojúkọ ìkọlù àwọn ikọ̀ Houthis Yemen nígbàtí Iran náà ń gbìyànjú lórí ìdádúró ọkọ̀ òfurufú Iran lónìí ní ìlànà pẹ̀lú ìfúngunmọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà àti ìgbésẹ̀ ìgbẹ̀san tó ní ìhàlẹ̀ àwọn aṣojú ìlú Iran. Ikọ̀ Houthis ṣe ìfilọ́lẹ̀ ìkọlù sí àwọn ikọ̀ eléyìí tí ó jẹ́ ti Yemen ti Saudi ìjọba Saudi ń ṣàtìlẹ́yìn fún àti ìròyìn tó ní ṣe pẹ̀lú ìkọlù alágbára eléyìí tí wọ́n ń ṣe nílùú Saudi tó ṣe ń ṣe ìdílọ́wọ́ bí epo ti ń wọlé jáde láti àwọn ẹ̀ka tó ń rí sọ̀rọ̀ ìgbéjáde epo lágbàáyé gẹ́gẹ́ bí lára ogun eléyìí ti ń lọ lọ́wọ́ láàrin gbùngbùn ìlà oòrùn Middle East tó bẹ̀rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà àti ìkọlù Israel sí Iran ní ọjọ́ 27 oṣù kejì. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ òní ẹ darapọ̀ mọ́ wa láago mẹ́jọ alẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Bákan náà ẹ mọ́ gbàgbé láǹfààní àti pè wá tàbí kẹ́ ẹ fa àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú òkolo ìkóròyìn ìjọpọ̀ wa bẹ́ẹ̀ bá láwọn ìròyìn eléyìí tó ṣojú yín tí ẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀ ẹ kàn sí wa pẹ̀lú nọ́mbà yìí 0916893200. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ́ Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú òkàlẹ̀.

0: 89.3 FM con Dagoma.
1: Tẹ ba fẹ puluwo ja yin lori radio. Tẹ fẹ ma ta warawara bo meta se nta. West Radio ni ke ma bo o. Afeti wa gbe ti yin laruge. Owo gajara lo o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Kuku legelege ati lajo lajo. Ile ise nla nla ati kekeke. Eyin ile ijose patapata. E ma bo. E wa gbe wo. E je wo. E jo wo. E to wu jo. O gba to gani master. Ki le tun du se na. E ma se tabi sugbon o. E ma bo wa sile ise wa. Danda la wa legbe titi. Ile funfun pelu awo bulu. West Broadcasting House. Ni Alaafin Avenue. Oluyole Estate Ibadan. Oyo State Nigeria. Elo elo 07066165053 tabi 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
2: Ìtàwá kọ́ni lórí West Radio ní kẹ́ gbọ́. Ìtàwá kọ́ni. Gúdúgúdú ṣẹ́ òjò tí bá lú ẹ ṣẹ́wọ̀ọ̀wọ̀. Àwa kọ́ni ìtàwá la fẹ́ máa sọ. Lórí West Radio 89.3 FM Olúyọlé Ìbàdàn tí tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá chaplain MC Lodu tí ó máa tẹ̀ sórí àtẹ̀gùn bó ni wọ́n ṣe ṣayé níjọ́hun àwọn òkè àwọn ibi tó lápẹrẹ àwọn akọni ìgbàani ìtàn yìí bọ́mọdé ọba bá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì ní bàbá tàn gbogbo àwọn tó tipẹ́ tá a ti gbàgbé ó ní MC Lodu ìní ọmọ ṣàlàyé rẹ̀ lórí ètò tápin níta àwọn akọni ní gbogbo ọjọ́ jímọ̀ Friday láàgọ́ lọ́sàálẹ̀ ẹ̀pàdé tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá chaplain MC Lodu lórí West Radio 89.3 Olúyọlé Ìbàdàn ká tó jọgbọ́ tuntun.
3: Ẹ filẹ̀ ẹ má yí kúrò West Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wàá.

0: ẹ kábọ̀ padà láti ibi tí a ti lọ polówó ọjà. Ẹ wo ìkànnì West Radio náà ń pè bí 89.3 FM. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé láǹfààní láti darapọ̀ mọ́ wa, ìyẹn lórí ìkànnì bọ́ni dọ́rẹ̀ wa. Ẹ sáàṣù fún West Radio 89.3 FM fanpage. West Radio 89.3 FM fanpage. Lọ́gán tẹ́ bá ti wọ bẹ̀, ẹ láìkẹ́ comment, ẹ ṣí ẹ kẹrí gbogbo comment yín, gbogbo ẹ̀ la máa kà sí gbòòrò. Ó yá ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lénìí nínú ta bá ń sọ̀rọ̀ UEFA Nations League, Italy àti Belgium 7:45 ni. Turkey máa gbàlejò France 7:45. Kẹrí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Georgia àti Northern Ireland. Òdòdó náà ń gbá lọ́wọ́ 75 minutes náà dé. Hungary àti Ukraine 7:45. Poland àti Bosnia Herzegovina 7:45 ló máa wáyé. Orílẹ̀-èdè Sweden àti Romania 7:45 ni. Oya Armenia fi àjẹ Latvia lọ́wọ́, àmì ayò méjì sódo 78 minutes. Montenegro máa kojú Cyprus 7:45 ní ìfẹsẹ̀wọnsẹ̀. Oya friendly games tó wáyé lénìí, orílẹ̀-èdè Australia ó kojú orílẹ̀-èdè Brazil, àmì ayò kọ̀ọ̀kan. Oya India ńkọ́, India àti Panama, àmì ayò kọ̀ọ̀kan náà gbà ó. Oya Africa Cup of Nations qualification, oya orílẹ̀-èdè Niger wọ́n fi ìyàjẹ́ lẹ̀ sótò àmì ayò méjì sí ẹyọ̀kan. Tó bá wá dago mẹ́jọ àṣálẹ́, Morocco máa kojú Gabon. Oya pápá 79 minute play. Malawi ń fi ìyàjẹ́ South Sudan lọ́wọ́, àmì ayò méjì sí ẹyọ̀kan. Egypt àti Angola láago mẹ́jọ. Oya Gambia ńkọ́, 74 minute play. Gambia kojú Somalia, àmì ayò kọ̀ọ̀kan náà gbá. Tó bá wá dago mẹ́jọ àṣálẹ́, Burkina Faso máa kojú Benin Republic. Oya wọn ti gbá 73 minute. Togo ń fi ìyàjẹ́ Burundi lọ́wọ́, àmì ayò kan sódo. Algeria láago mẹ́jọ máa kojú Zambia. Oya Mozambique àti Senegal, àmì ayò kọ̀ọ̀kan náà gbá, wọn ti gbá tán. Oya Sudan fi ìyàjẹ́ Ethiopia, àmì ayò kan sódo. Rwanda wọ́n lu Liberia lọ́wọ́, àmì ayò mẹ́ta sí ẹyọ̀kan 69 minute play. Oya Mali tó bá di aago mẹ́jọ máa kojú Cape Verde. Tanzania pàdánù lé wọn o, Guinea Bissau ló fi ìyàjẹ́ wọn, àmì ayò méjì sódo. Orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lu Madagascar lọ́wọ́, ìyẹn 78 minute play, àmì ayò méjì sí ẹyọ̀kan. Oya lọ pọ́lísì ká gbabẹ̀ yẹn wọlé. Oya 2 goals látọwọ́ George Ileni Kena, ó mi àwọ̀n ní 45 minutes. Oya ta bá ń sọ̀rọ̀ àmì ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ní 65 minutes. Ruzọ tánṣẹ̀ fún ní call up. Gbogbo góò méjèèjì torílẹ̀-èdè Nàìjíríà mi. Àwọn agbábọ́ọ̀lù tá a ṣe pè fún gbà àkọ́kọ́ náà mi méjèèjì fún orílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ lọ́wọ́ lọ pọ́lísì, kí lè sọ pẹ̀lú pàfọ́mánsì orílẹ̀-èdè Nàìjíríà?
1: Níwò tèmi wẹ́, ká gbóríyìn fún wọn níwọ̀nba ibi tán sì ìbádé yìí náà, ṣùgbọ́n inú tèmi ò dùn. Ẹ̀wọ̀n kí mo ṣe tẹ́, mo sọ lánàá, mo dẹ̀ tún sì tẹnu mọ́ lẹ́nì. Anything short of +5 nínú géèmù yìí, Nàìjíríà ò ṣe dáadáa tó. Just to compensate fáwọn fans àti dúró láti wà lọ́rùn yín for so many years, tẹ́ fi ń fún wa ní disappointment, tẹ́ ń fún wa ní ìjákulẹ̀. Eléyìí èmi expect pé irú first match yìí báyìí tẹ kọ́kọ́ make impressive statement kí gbogbo aráyé gan mọ̀ pé inú ń bí Nàìjíríà lọ́wọ́, kẹ́nibọ̀dì má gbẹ́nu sí kó má gbégẹ̀ sí rárá. Ṣùgbọ́n sì ẹ̀ wọ́n play 2-1, èmi fi ìfẹ́ nígbàgbọ́ pé wọ́n sì lè score mẹ́rin ní

0: ṣùgbọ́n anything short of that a kàn máa kí wọn ní kí n pé ọ̀dà yìí náà gbìyànjú ni ṣùgbọ́n tó bá fẹ́ ká kí àwọn ká gbóríyìn gidi fún wọn 6-1 nínú géèmù yìí tó ráwọn yẹn ti score gbé ẹyọ kan so kàn lè play kàn lè score mẹ́fà lé lórí so that a lè mọ̀ pé ẹsẹ̀ fún wa ní consolation nǹkan tá a fẹ́ ni ẹ̀dẹ̀sẹ̀ serious rẹ̀ ti mọ̀ nǹkan tí a fẹ́ lọ́wọ́ yín so níwò tèmi bó ṣe ń gbà lọ iná wọ́n ń gbìyànjú ara tiwọn ṣùgbọ́n ó sì lè ṣe jù báyìí lọ.
1: Bẹ̀lọ policy ṣé gbọ̀nṣe Victor Osimhen tí ó sì lórí pápá ló yẹ kí Nàìjíríà máa struggle because a bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ pé kí bí a Nàìjíríà ò ní àǹfààní láti mi àwọn ju méjì lọ pẹ̀lú bá ṣe ń gba látàárọ̀ but àwọn wọ́wájú tó wà ń bẹ̀ jọ ìlẹ́lẹ̀ kìnà ló bẹ̀rẹ̀ wọ́n ti gbé awó ní ìwọlé àti àrokòdáre but a bá ń sọ̀rọ̀ Victor Osimhen gbogbo alamọ impact Victor Osimhen nínú team super eagle yẹn ṣé kò ṣe àìsí Victor Osimhen lé ló fà á tí Nàìjíríà ṣe ń sọ àǹfààní nù.
0: Níwò tèmi tó bá jẹ́ ìyẹn la fẹ́ jókòó tì then ìtìjú ńlá ni fún Nàìjíríà ìlú tó ní tí gbogbo á lé ní over 200 million ká wá dúró lórí player ẹyọ kan pé torí ohun tí ò síbẹ̀ la ṣe ń pàdánù àwọn àǹfààní ta ní tó bá jẹ́ ìyẹn la fẹ́ jókòó tì ohun ìtìjú ńlá ni tó ní pé kò yẹ kán tẹ etí kan ò tẹ gbúdọ̀ ẹ má tẹ jẹ́ asọ́ńta ẹjọ́ ẹ má jẹ́ asọ́ńta pé nàìjíríà pa àwa torí pé Osimhen tó sì mẹ́ ò bá sílé ara ńkọ́ ṣáà nẹ́lòmíì tí tó tún níná lórí Josimhen lọ nínú Noyodindi ìlú wa pẹ̀lú bí league wá ṣe bó ṣe ṣe kàn rìn tó pẹ̀lú bá ṣe ní gbogbo àwọn ọmọ wa lókèrè ní gbogbo ìlú lágbàáyé tó àwárí player kan tẹ́ pé ok bó sì mẹ́ bá lóhùn ò lé sí bùtù lẹ́nì á tún rẹ́lòmíì tó máa wọnú bàtà ẹ̀ ẹ̀wù náà ẹ̀ wo gbogbo àwọn chances tó ń pàdánù ẹ ti mọ̀ pé torí pé wọn ò wà prolific rárá ni wọn ò jáwé sóbì rárá wọn ò níná lórí rárá gbogbo wọn kàn ṣe gbọlọbọlọbọlọ bí ẹ̀dọ̀ tó wà nù yọ ni ọlọ́.
1: Lọ policy má bínú ẹ jẹ́ àkúrò lápá bíbẹ yẹn bó bá ṣe lọ àmà já yín sí àmà lọ́wọ́lọ́wọ́ báyìí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ti wọ etí 1 minute Nàìjíríà ń borí lọ́wọ́ o àmì ayò méjì òun sí ẹyọ kan Madagascar gbìyànjú agbábọ́ọ̀lù wọn kan ti ṣubú lulẹ̀ wọ́n ti fún un ní ìfarapa lápá bíbẹ yẹn ó mi ẹlẹ́ẹ̀lẹ́ ó ń pe adarí ayò ó ní ẹ wá wo ẹ̀yìn mi ẹ wá wo ẹsẹ̀ mi ó yá ayẹyẹ kí kúrò bẹ́ yẹn Australia gbéná wojú Brazil ọpẹ́lọpẹ́ Ryan ìyẹn ní 90+5 minutes ló mi àwọn fún orílẹ̀-èdè Brazil ìyà ìbàjẹ́ orílẹ̀-èdè Brazil lọ o pẹ̀lú agbábọ́ọ̀lù tán kó sórí pápá lọ pọ́lísì orílẹ̀-èdè Brazil wọ́n tó best team wọn kí ló fà á tán fi struggle kojú orílẹ̀-èdè Australia.
0: Mi fẹ́ nígbàgbọ́ pé wọ́n ń kẹ́ra wọ́n fẹ́ ṣera wọn léṣe wọ́n fẹ́ ní júrì wọn gbà tó jẹ́ friendly match ni ìgbàkejì ọ̀rọ̀ yẹn tún ni pé wọ́n ṣàfojúdi Australia ẹ má gbàgbé pé Australia ò bá wọn kò nà wọ́n rí ẹ̀mẹtẹta tí wọ́n ti jọ kojú ra wọn lẹ́ẹ̀mẹtẹta last one tán gbá 4-0 ní Australia jẹ ní Australia níbẹ̀ náà ní Canberra 4-0 náà jẹ last time ìtàn gbá kó tó dìgbà yẹn ní 2013 mẹ́fà Australia jẹ tí wọ́n rí nkankan eléyìí ni a jẹ́ ìgbà àkọ́kọ́ gan tí ó jẹ́ pé Australia máa mi àwọn Brazil so níwò tèmi èmi fẹ́ bí nígbàgbọ́ pé àwọn Brazil wọ́n kàn mọ̀ọ́mọ́ gba torí pé ó jẹ́ friendly match lọ ṣe kó má dàbẹ́ pé ọtún wa bojú wọn jẹ́ lórí ọ̀rọ̀ friendly bẹ́mi ṣe rí nìyẹn but tó bá jẹ́ pé tabá dé ojú àgbà mi tó ti tá ti bọ́ sójú ọlọ́mọ ò tó kò ń ṣerú Australia yẹn la máa sọ pé ó fẹ́ máa kojú Brazil.
1: Ó yọ níta bá dójú ọlọ́mọ ò tó ó lẹ́mí Australia ò gbé lọ policy orílẹ̀-èdè Mozambique gbìyànjú o wọ́n sọ di wáwọn àmọ́ Senegal lọ́wọ́ ẹ wò Nicola Jackson òun ló mi àwọn fún orílẹ̀-èdè Senegal ìyẹn ní 33 minutes tẹ wá nígbà tó di 45 minutes Mozambique ní níbo ilé ilẹ̀ tí wá bá wà tẹ bá tiẹ̀ jẹ́ Senegal tẹ bá jágbà lórílẹ̀-èdè Africa àwa náà ò kéré nu ayé pàápàá jùlọ nílé wa lórílẹ̀-èdè Mozambique Katamo ní 45 minutes ó dá padà ó sọ di wáwọn àlápà bíbẹ yẹn lọ policy gẹ àtẹnubọ ọrọ orílẹ̀-èdè Senegal after àgbà tán ti gba ìdíje fẹ́ ẹyẹ AFCON wọ́n struggle ní world cup wọ́n wà ṣéèkì bákan ṣé kò ń ṣe pé orílẹ̀-èdè Senegal setback ti ń dé bá fúbọ̀ wọn.
0: Ẹnuwe tèmi psychological issue lọ ní ẹ má gbàgbé pé ńgbà tán ti gbọ́ sí nations cup yẹn tán ìtàn gbà tó fi dípò di awuyewuye tí awuyewuye sì wà lórí ẹ pẹ̀lú àárín àwọn àti morocco àtìgbà yẹn ni nǹkan ti ṣe Senegal sọ́nà dẹ̀ tí ìrojútu ogun tán máa lò tara wọn á tún fi dá pé padà so kò yà mí lẹ́nu.

nǹkan wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

Ìṣe tán yọwọ́ lágbọ́rọ̀ Ọlọ́run. Wọ́n nígbàgbọ́ pé iṣẹ́ tẹ́ ẹ ṣe lénìí. Bàbá sọ fún yín pé ẹ kéré ṣe ọwọ́ yín. Ẹ lè farabalẹ̀ ṣàmì. Gbogbo ẹ̀yin tẹ́ lọ lé ìtajà lénìí. Mo nígbàgbọ́ pé ajé bugbájẹ. Ọ̀pọ̀lọpọ̀ náà ló lọ ṣọ́ọ̀bù. Ó jẹ́ pé owó tó fi wọkọ̀ lọ ṣọ́ọ̀bù gan kò rí padà. Ó jẹ́ pé kò sí nǹkan kan tó tà. A dúpẹ́. Àwọn olórin iná ti kọrin òun pé ìgbà tó bá tẹ́wà lọ́rùn yóò àdì mò táì. Ìgbà tá a bá lọ ṣọ́ọ̀bù tá a ta nǹkan kan yóò

0: 신노드 안 다주에
1: nínú gbogbo ká máa dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ iná gbowó oṣù ló jẹ́ pé ńgbà tí báńkì àti gbogbo àwọn tó yá wọn lówó tán jáwó tán jẹ wọ́n owó ẹlòmíì ó tún kú máìnọ̀ọ̀ṣì ìgbà téèyàn ń ṣiṣẹ́ odidi oṣù kan ìgbà tán sanwó fún máìnọ̀ọ̀ṣì ìlòtú bá nínú àkáǹtì bó o ló ṣe á sọ̀váìvù oṣù tuntun tó tún fẹ́ wọ̀ nínú gbogbo ẹ̀ náà a tún dúpẹ́ lórí béèyàn bá ronú jinlẹ̀ a mọ̀ ń pé béèyàn lówó lákàǹtì gan tó bá ní wàhálà ní kóòtù owó ọ̀hún ò lè kà béèyàn lówó lákàǹtì bọ́mọ rẹ̀ bá ṣíìkì tó gbé lọ UCH ọkàn rẹ̀ ò ní balẹ̀ lórí owó tó ní ìdí rèé ká máa dúpẹ́ o ló kọ́ gbọ́ àwọn aláṣẹ àti apàṣẹ kan ní west radio 89.3 FM bẹ̀rẹ̀ látorí olùdásílẹ̀ ló fi dórí àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan èèmọ̀ ń kíyín pé ẹ kú ilé ẹ káalẹ́ o. ètò ìtàwọn akọni ló tún yọ o ó ṣe yọ pò bí ẹ mọ inú pápá lára ẹ tò ní. ẹ̀yin wá ń gbétò ìtàwọn akọni fúngbà àkọ́kọ́ lórí ètò ìtàwọn akọni la ti máa mú tàwọn akọni tó ti wáyé wá rí fún yín àwọn akọni tó ti lo dáúlà rèé àwọn akọni tó ti ṣe gúùdù gúùdù méje àti yáàyá mẹ́fà àwọn tó jẹ́ pé ìtàn ń bẹ lára wọn ló jẹ́ pé wọ́n wáyé wọ́n ráyé gbé wọ́n wáyé wọ́n rí gbà lò àná wáyé wọ́n rí nǹkan gbé ṣe láyé wọn ò kọjá bí ejò tó lọ lórí àpáta láì nípa la fi máa mú tàn wọn wá pé kí àwọn ọmọdé àwọn èwe kán lè láǹfààní àti kẹ́kọ̀ọ́ lára àwọn àgbàlagbà yìí kán lè mọ bá ṣe ṣe kán lè mọ bá ṣe rìnrìn àjò wọn. lórí ètò ìtàwọn akọni a máa mú tàwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí wá fún yín àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé wọ́n ní bọ́mọdé ò bá bá tàn ó rí dandan kọ́mọ kó bàrọ̀ bá àrọ́bá rèé bá bá tàn ní dẹ̀ẹ́ ṣe ni la fi máa mú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí ta fi máa mú tàn wọn wá fún yín. a tó ti ná gbàrá a ti ná gboro a ti nẹ́sẹ̀ kùkú a ti nánà jíjìn a tó ti bá yín mú tàn wá lálẹ́ tòní o tìyín wá ni kẹ́ wá pèrè kẹ́ fi tẹ́dì ẹ tí wá bomi ọgbọ́n mu lẹ́nu bàbá àgbàlagbà bàbá over 90 years ìlálẹ́ òní o ẹ mọ̀ pé nǹkan tí àgbàlagbà bíi tèmi tó bá rí ní orí ẹni tó jókòó lé bọ́mọdé bá gorí òpó irú òpó iléeṣẹ́ wa tó gorí àtẹ́nà wa lọ kò lè rí o nǹkan tó ju àgbà dẹ̀ rí tó fi jìn bójú ọmọdé bá rí ó ṣeé ṣe kójú ọ̀hún kó fọ ojú wa ò ní fọ etí wa ò ní di erin lálẹ́ òní.
2: ètò mc noodles àjọmọ́ àgbọ̀ ni.
3: ètò mc noodles gbogbo wa là ń gbádùn ẹ̀.

0: Namwambia veya la leoni. Adebika. Ade luowo. Oba kan je lowo ri. Oba yi. Awon sele kan sele ngba na. Awon gba de lori oba yi. Oku onpo. Ani ori ti o dade inu agoro de ni ti wa o. Orun di o we jigba leke inu agoro de ni ti wa. Ibadi ti o lo masaji aso oba tin tan yan yan inu agoro de ni ti wa o. Ibi te da o ba de yo de be. Ogun le dide eyan le koju ipenija. Ugbọn ibi t'Ọlọrun ti kọ pe eyan o de yo de be. Iru re eni tan ba yo. O joba. Ugbọn leyin igba to joba, won gba de lori oba, won le ko olu. Mo ba wa so fun yin pe oba mi n gori apere. Leyin igba to fo ba mi ropo re. Tori pe ori ade la ko mo ori ade o de di dandan ko dade ori ade o le sunta anyamo ni kadara a ti ko ko yi pada ko se pare idiwo le wa ni to to o awon ipenija oniruuru le idide bembe ta ti ko peda o de yo de be oba yi won fo pa oba mi ropo re oba mi ton fi ropo re o lo daula o lo saati e o leyin igba to lo saati e o tu waja oba ton le lapere yi leyin odun marun din logbon 25 years oba yi to pada sori apere a wa muto oba yi wa fun yin lale toni ki lo de ki lo sele ton fi yo loye ni lo de ki lo sele ton fi le ko lori apere awon igbese wo lo gbe ko to pada sori apere leyin odun marun din logbon a de lu owo abati anko nbe alaafin kan bẹ sábà pé ọyọ alaafin ọyọ alaafin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbà sábà ní pé ọyọ rí pé òun nílé agbára lẹ yóò bá ọyọ nǹkan ibà bí yẹ kí n sọ pé ẹni tó fún ọyọ lágbára o tó jẹ kí ọyọ wá di ibi pàtàkì pàtàkì. Lára àwọn nǹkan àmúyẹ tá a kà mọ́ báyìí lára tá a bá mú tàn rẹ̀ wá lálẹ́ yìí. Òun ni ó yí ààrẹ ọ̀nà kákàǹfò.
1: MC Nodu, à ń gbádùn ẹ̀.
2: Ọmọdé ìwọ̀n ìkáṣu lókè
3: inú ilẹ̀ láti
0: wò. Ó yí ààrẹ ọ̀nà kákàǹfò ọba yìí ló fi lọ́lẹ̀. Títí dòní adẹ̀ ń joyè ààrẹ ọ̀nà kákàǹfò. Bá lọ báyìí ìbejì ní nígbà bí ìbejì ní ṣe. Aláàfíà jàgbó àádọ́dọ̀ aláàfíà jàgbó lálẹ́ tòní. Ìní ìtàn tó sodo má láàfíà jàgbó. Ẹ̀yin ọba wo ló jẹ́? Ọdún mélòó ló fi jẹ́? Ẹ pé tá a bá wonú tàn ìtàn jẹ́ óyé wa pé ọba yìí lálẹ́ sọ pé ó pẹ́ jù lórí àpèrè. Ó fi ogójì ọdún ó fi jẹ́ 140 years ló lò lápèrè. Kìí ṣe pé ló lò láyé o ló lò lápèrè. Àádọ́dọ̀ aláàfíà jàgbó. Ẹ̀jẹ̀ tún mú bíi méjì kún. Àwa wọnú rẹ̀ lọ lóníṣànṣàn lálẹ́ tòní lórí ètò ìtàwọn akọni.

àwọn èèyàn mi nílùú ọ̀pá. Ọlá lọmí ọmọ Búṣujú kọ ìjà kádì lóru ó tọ̀fà. Àwọn ọmọ búre láre nǹkan ò gbọ́dọ̀ jòkàn. Adèlé Ọlálọmí lálẹ́ tò ní ó lórí ètò tàwọn akọni. Ráwá sọ̀tì èèyàn kan. Jágunjágun ní. Jágunjágun tá a bá sọ̀tàn àwọn ajagunjagun orí afẹ́fẹ́ yá fọ́ọ̀ṣì. Ọmọlú ọ̀fà. Kábútẹ́ẹ̀nì. Sàláùdín. Adébọ́lá ọlá ti ń wọ́. Àdọ́dọ̀ ọmọ láti ń wọ́ lálẹ́ tòní. A sọ̀tàn rẹ̀ lórí ètò ìtàwọn akọni. Ó ṣe gúdù gúdù méje. Ó ṣe yáàyá mẹ́fà. Ó gbìyànjú fúlù rẹ̀. Ó gbìyànjú orílẹ̀-èdè Nàìjíríà. Ó gbìyànjú fúnpínlẹ̀ rẹ̀. Àdọ́dọ̀ rẹ o. Ní ká ṣẹnu dédé síbí ibẹ̀ torí ìjọba àsìkò. Ọ̀dà báyè bá ti gbà wá. Báyè bá gbà wá ni o. Àdé ẹyin ìrẹ́fín àfin tí ń bẹ ní ìrẹ́fín. Àdébẹ̀ báyè bá gbà wá. Báyè bá tún gbà wá. Àdọ́dọ̀ ọ̀jọ̀gbọ́n Akínwáńdé Bọ́lájí Akínyẹmí. Ọ̀jọ̀gbọ́n Akínwáńdé Bọ́lájí Akínyẹmí yìí náà. Ìtàn ń bẹ lára rẹ̀ torí ó gbìyànjú. Ó gbìyànjú o. Ó ṣe gúdù gúdù méje. Yáàyá mẹ́fà. Tíyí ni káwá pè ní gẹ́fi tẹ́dì. Ẹyí rẹ́díò yín sókè kò mọ oró pọnlápọnlá. Ẹyí rẹ́díò yín sókè kò mọ oró lákọlákọ. Ẹ̀wá bá ń ké sí wọn ní Dùrùmàwúsí. Ẹ lọ sí Dùrùmàwúsí. Ẹ bá ń ké sí wọn bẹ́ o. Ẹ bá ń sọ fún wọn pé ọmọ Ọláwọlé tún ti gorí àtẹ ètò níkàn ní West Radio 89.3 FM. Bàbá Àgàlókè. Wọ́n ti wá gbẹ̀bùn wọn o. Ẹni jẹ̀béèrè wa níjẹ́jọ láti wá yànkebò. Wọ́n ti wá gbẹ̀bùn tí ojú ko tó ní á fún wọn. Wọ́n wá lánàá. Bàbá ní ilẹ̀ ó ti ṣú tí n bá ní kí n wá gbà lórí ètò. Ẹjẹ́ ń wá gbà lójúmọmọ. Bàbá ti àgbà ń gbà mú parí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n lánàá o. Nígbà bàbá rí mi àbá arúgbó kan mò ń retí. Mo ní àwọn nǹkan tá a máa ń lò ní. Àwọn àjídè ìwé bíi paracetamol nǹkan. Àwọn nǹkan tá a máa ń jù ẹnu ká jí ká jẹṣu. Kájọ gẹ̀dẹ̀ dúdú ini ò jẹ́ rágbàlágbà o. Ẹ̀yin tẹ̀ ń pè ẹ́ mú sùúrù. Ẹja mú tàn wá fún yín. Ọ̀dà ìtàlẹ́ òní dà. Àbádébi iṣẹ́ ṣíṣe là ń ṣe. Àdébi ẹyìn má ṣi àgbà ọ̀lẹ ni o. Ó kí yín o. Ẹ kú ilé. Ẹ kalẹ̀. Ẹ kú kalẹ̀. Ní ìmọ̀ràn ti dá kọ mi. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá ṣe apẹ́ ẹ̀rínúdù sí ló wọlé dé o. Ọmọ àjà ní mẹ́lẹ́jọ́ ayín rè ní pẹ̀tù àròdò. Àmẹ́já gbooro lómi. Ìlú òpétù ìjẹsà sí tí mò ń perí hù. Akérèbìnrin ṣọgbọ́n lè mí o. A sọ̀rọ̀ gbogbo tìrírí. A sọ̀rọ̀ gbogbo tìmọ̀. Ẹ̀yin lójú Elédùmarè ni mí tí ò lè fọ́ láéláé. Olú ọmọ tún wọlé dé láàrin àwọn pèdèpèdè. Ẹrù jẹ̀jẹ̀ ń lọmọ Ọláwọlé. Ọmọ awọ lómi gbòòrò tìtìtì. Fíjú Elédè ní mí. Wọ́n rápálá wọlé Elédè mú mọ̀ bí gbogbo ara yèdè Yorùbá. Mo pè èdè gbowó èdè lọ́wọ́ Elédè fi rọ́mi Elédè ní gbàgede mo rọ́mi Elédè mú ní kó bá rí dé. Edé mo jẹ ló jẹ́ kéde ẹnu mi pegede kó yàtọ̀ sédè kéde. Torí ajédè ní mí ti fi légede ṣoge. Pèdèpèdè ré o. Táwa pèdè fúgirá bá pèdèpèdè ń tẹ̀lé ìdí ẹnu ẹ̀ fi pèdè. Ẹ kúlẹ̀ o.
gbẹ̀yìn bàbá wa mọ́ni mọ́ni ẹ̀yìn bàbá wa mọ̀yàn mọ̀yàn ẹ kúlẹ̀ ètò ìtàwọ̀ akọni dé o ìyẹn ò ní kàn ní west radio 89.3 FM. ẹ wá jẹ́ mú rádà wọn bí tárọpá lọ lálẹ́ òní kí n tó tẹ̀wájú ìmọ̀ kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò ìtàwọn akọni ó yẹ pé ẹ ń fi ọlọ́run látara wa ẹ ṣé o ojú òní tìyín ojú èyí ti náà lẹ́ ojú òní tìyín ìbànújẹ́ ó kéré ó tóbi òní jẹ́ tìyín o ọlọ́run lẹ nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yìn tẹ̀dẹ̀ tí ń pè òyìnbá onítàn ìwé ìtàwọn akọni ẹjọ́ ó jáde àti ń bá yín púpọ̀ o àti ń púpọ̀ nígbà bá púpọ̀ tán a kò bọ́ ta gbogbo yín náà lẹ́ẹ̀rà gbò bá jáde àwọn ìwé ló yẹ pé èèyàn máa rà fi ṣọwọ́ sọ́mọ lókè òkun pé jẹ́ kí àwọn ọmọ mi kán mọ àwọn ọmọ mi kán mọ kà á ọmọ tó bá sọ ló irun ọmọ tó bá sọ lẹ́nu ó ṣàkóyàkọ́ pé kò dáa kéèyàn mọ́ mọ̀ tó rírun rẹ̀ àwọn eléyìí tà ń sọ náà ebè kan láti mọ̀ kò dáa kí tàn wá ó parẹ́ ọmọ yorùbá o kò dáa ká fàṣà wa lẹ̀ kó parun làjú ó yẹ ká làjú kó máa wọnú àṣà wa ká máa fi gbe lárugẹ kì í ṣe pé kọ́ làjú wa mú wa pàṣàtì àbíra ṣàfẹ́ ìwé òun ní pẹ́ ṣe tán àti ń kó pọ̀ ẹ jẹ́ nǹkan mú láti ọ̀dọ̀ aláàfin àjàgbò mo wà níkàn ní fésibúùkù west radio 893 FM fan page ẹ lọ mọ owó bàbá onítàn bẹẹ àgbàlagbà tó gbó kwakwa ni o aláàfin àjàgbò yín ló jẹ lẹyìn ọba lókun àbí ọba lókun ṣé ẹ bá ti pè é ẹ pé ìdánimọ̀ ìgbà tó lo sáà lórí àpèrè àwárí fún ó pẹ́ púpọ̀ lórí àpèrè ọ̀hún ó dẹ̀ ṣayé re ogójì ọdún 140 years ńlá aláàfin àjàgbó ló lò lórí àpèrè àwọn bàbá rẹ̀ lọ́yọ̀ aláàfin jẹ́ǹdé o nígbà bàbá àgàlókè dé lánàá wọ́n ní àwọn ọmọ rìkọ́ọ̀dù ìtàwọn akọni ó yẹ ohun tó tọ́nù àtúngbọ́túngbọ́ ní jẹ́yàn ó mọ̀ nígbà bí aláàfin àjàgbò ìbejì iná bí ní táyé kẹ́yìn yẹ pé ìyàtọ̀ bẹ́lẹ́ ń já eré ń bẹ láàrin àwọn méjèèjì aláàfin àjàgbò ìbejì ní nígbà wọn bí nígbà tó ń tọ́jẹ́ àjàgbó ẹnì kejì rẹ̀ àjàǹpatì ni ló kọ́ rẹ̀ àjàgbó lọ́jà láàfin nínú àwọn ìbejì méjèèjì èkejì ńlá àjàǹpatì wọ́n máa ń gbé wọn fúnra ńgbà míì nígbà àwọn èèyàn ò dá wọn mọ̀ àjàgbó ọmọ ọba tó jẹ́ jagunjagun ni
aláàfin àjàgbó yìí ó ti wá ní ìran nígbà ó ti wà lọ́dọ̀ bí tiẹ̀ tó ń gọ́ mi pé wọn mọ fẹ́ dàrí mọ nífẹ̀ẹ́ ogun kí ni àwọn nǹkan tá a wá lè ṣe láti mú ìgbélárugẹ dé bá ìjagun wa àwọn ọ̀nà làjú wo àti àwọn ìgbésẹ̀ wo la lè gbé láti lè jẹ́ kí ìlú wa nípasẹ̀ nǹkan tá a mọ̀ ń ṣe yìí kó di gbajúgbajà káàkiri àgbáláyé nígbà ó da láàfin ìgbésẹ̀ pàtàkì tó kọ́kọ́ gbé ilẹ̀ ẹni tí ó jẹ́ olórí ogun tá a mọ̀ pé ó yẹ ṣígun wọ gbá ṣígun wọ bèrè ṣígun wọ bẹ̀hùn olórí ogun fún ogbó lẹ yóò bá yín ló fi ṣàgbékalẹ̀ ààrẹ ọ̀nà kákàǹfò nígbà náà ìyá tó bí aláàfin àjàgbó ìwéré ilé inú ìyá tó bí ìdíré nígbà tí lásìgbò bẹ́lẹ̀ láàrin aláàfin àólẹ̀ àti ààrẹ ọ̀nà kákàǹfò àfọ̀njá mo ti sọ̀tọ̀ rí o tí àfọ̀njá ò mọ̀ pé ogun ò gbọ́dọ̀ wọ̀ wéré torí ìyá aláàfin àjàgbó ìyá aláàfin àjàgbó tó ṣe ìdásílẹ̀ ààrẹ ọ̀nà kákàǹfò ó ti fèpélẹ̀ pé èèyàn kankan ò gbọdọ̀ ṣígun wọ̀lú ìyá òun ti ṣe wéré lé o àfọ̀njá ò mọ̀ àólẹ̀ mọ̀ ṣùgbọ́n torí pé ìlà àfọ̀njá ti fẹ́ mọ gajo lérè lọ ìní àólẹ̀ ṣe ránṣẹ́ pé ṣígun wọ̀ wéré borí ọba wọn wá fún mi àyàbá nìyún o mo kàn yà ń bẹ̀ ní bẹ̀kọ́là ń lọ jẹ́ ń padà sórí ìta aláàfin àjàgbó tó ṣe ìdásílẹ̀ ààrẹ ọ̀nà kákàǹfò ó wá yan ọ̀rẹ́ rẹ̀ kòkòrò gángan láti wòye ọ̀rẹ́ rẹ̀ yìí náà ó lèfẹ́ ogun òun ló wá yàn gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kákàǹfò àkọ́kọ́ lẹ́yìn ìgbà wá ṣe ìdásílẹ̀ àwọn bíi ráǹkì òdiwọ̀n òdiwọ̀n àwọn jagunjagun ẹ̀yìn aláàfin àjàgbó àwọn òdiwọ̀n ráǹkì tó ṣe ọ̀hún irú ráǹkì táwọn ológun wa ń gbà ní ìsìn ẹ̀mọ́bi tó ti wá báhun wọ́n ní wọ́n ó fẹ́ lòmíì ní kọ́nẹ́ẹ̀lì kọ̀máńdà ẹ̀yìn lítọ́làǹtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláàfin àjàgbó òun náà ṣe ìdásílẹ̀ àwọn ráǹkì ráǹkì tó ń fológun ẹ̀ẹ́ni mélòó ló ṣe ìdásílẹ̀ rẹ̀ nígbà náà àádọ́rin sẹ́bùtì ìní àwọn ráǹkì ráǹkì ráǹkì tó ṣe fún ètò ogun ilẹ̀ káàrọ̀ òjíire nínú àwọn sẹ́bùtì yìí eléyìí tó jẹ́ bíi mẹ́rìndínlógún sixteen nínú rẹ̀ ó jẹ́ àwọn eléyìí tó wà lókè àwọn ọ̀gá ọ̀gánú àwọn mẹ́rìnlélógójì 44 tó wá ṣẹ́kù àwọn ọ̀yún wá jẹ́ àwọn tó kù lábẹ́ wọn. Kẹ́hìndé aláàfin àjàgbó ó ṣe onírúurú àwọn nǹkan lórí ètò ogun
ilẹ̀ Yorùbá tó fi fún Ọ̀yọ́ lágbára láti lè mọ jagun ṣígun bó ṣe wù wọ́n gbà náà.

nígbà tí ẹ gẹ́gẹ́ bí aláàfin. Ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò. Kò yẹ pé yóò lè gbé àyẹ̀wò síra wọn kí nǹkan gún kó gún bó ṣe yẹ kó gún kó wà bó ṣe yẹ kó wà. Lára àwọn ètò tó ṣe yìí lọ́dún 1640 ni ẹni tó jẹ́ aláṣẹ nílẹ̀ Gẹ̀ẹ́sì ńgbà náà ìlò náà ṣerú rẹ̀ sọ́dọ̀ wọn. Òun náà ṣerú rẹ̀ ní Robert Wapo. Robert Wapo lọ́dún 1740 ìlò náà ṣerú àwọn nǹkan tàláàfin àjàgbó tó ṣe lọ́yọ̀ọ́. Òun náà ṣe sílẹ̀ Britain ní Anovelia dynasty ńgbà náà. Aláàfin àjàgbó ó ṣe gúdùgúdù méje, ó ṣe yáyà mẹ́fà. Ó jẹ́ pé ó wà lára àwọn nǹkan táwọn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ nílẹ̀ Adúláwọ̀ láwọn nǹkan tán fi wá mú nínú àṣà Ọ̀yọ́ ilẹ̀ Tógò. Wọ́n mú lára àwọn àṣà tán lò lọ́yọ̀ọ́ tó fi dédà omi lọ́dún 1698 àwọn dà omi náà wọ́n mú nínú àwòkọ́ṣe Ọ̀yọ́. Òun náà fi máa ń sọ pé àjíṣe bí Ọ̀yọ́ là ń rí. Ọ̀yọ́ yìí ṣe bíba bá ẹnìkọ̀ọ̀kan. Wọ́n mú nínú àwọn àṣà látorí pé wọ́n lọ́ba tó lérò, wọ́n lọ́ba tó làwòkọ́ṣe, wọ́n lọ́ba torí rẹ̀ pé kìí ṣe àwọn akótilétà ọba. Èdè Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí mo dákọ̀ yìí lọ́n bẹ̀rẹ̀ sí ní lo èdè Ọ̀yọ́ tó fi jẹ́ pé kiní ọ̀hún gan ọ́ kárí gbogbo ilẹ̀ Yorùbá. Dòní tọ́ ọ bá fẹ́ kọ̀wé o lè fèkìtì kọ̀wé pé ọ lè fi kọ́lé pé o kàn fi ń ṣeré okùn gbọ́n ká ní pé nǹkan téèyàn fẹ́ kọ fún gbogbo èèyàn ọ lè lèdè lú rẹ̀ ó lèdè Ọ̀yọ́ ó fi kọ̀wé. Bí èèyàn bá lòun fẹ́ sọ Yorùbá tó gún yóò sọ Yorùbá Ọ̀yọ́. Ká ní èdè ìpẹ́tù ìjèṣà mo fi ń ṣètò yìí gbogbo yín kọ́ lẹ gbọ́. Torí pé ọba kan jẹ ni gbogbo èèyàn fi wá ń ṣe bí Ọ̀yọ́. Ó wà níkànnì Fẹ́síbúùkù West Radio 893 FM fanpage. Ẹ mọ́ pin kálẹ̀ ẹ mọ́ fọn kákò. Hmm.

Yende. If it's moving money, why you pay? The thing that you could damn, Baba was for you. Ah, gee. Lady, I won't buy. To ye pay. Won't bring you, Drew. Bi ọba tó ti wáyé rí láti bí irinwó ọdún sẹ́yìn. Aláàfin àjàgbó ó láyà lọ́dọ̀ rẹun, ẹjẹ́ ń kò bẹ̀. Ẹjá wá dọ́dọ̀ ọba mi. Ẹjá dọ́dọ̀ ọba mi. Bẹ́bá yẹ ń yí sí ìtàwọn akọ́nilẹ̀ gbọ́ láti kàn ní West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mágbẹ́. Tokun fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Mo wà níkànnì Facebook o, West Radio 893 FM fan page. Odújọlè Olúwa ní Fẹ́mi Abiola mo rọ́wọ́ rẹ o, ó ṣàlùbáríkà. Òkú àjẹ́ òní ń bà ọ́ tí òní ń bàjẹ́ o, mo rọ́wọ́ rẹ níkànnì Facebook. Ẹjẹ́ dọ́dọ̀ ọba mi. Ètò ìtàwọn akọ níṣílẹ̀ fún ìkéde àti ìpolongo ọjà o. Ẹ̀wá ṣun níbọ̀ wé ètò ìtàwọn akọ ni. Ẹfi tiyín, ẹfi gbé ti alárugẹ. Ẹ̀yin olólùfẹ́ ìtàn. Ẹ̀yin bábá wa mọ́nímọ́ní, ẹ̀yin bábá wa mọ̀yànmọ̀yàn. Ẹgbẹ́tò ìtàwọn akọ ni lárugẹ. Èyí náà lè mọ fúnyàn lẹ́bùn lórí ètò ìtàwọn akọnu bí ojúkò. Ọba dọ̀sẹ̀ tó ń bọ̀, a tún fẹ̀ bùnmí ta látọwọ́ ojúkò. Èyí náà lè ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin onílé iṣẹ́ lálá olókoòwò kéékèèké. Ẹ lè ṣùgbà ètò ìtàwọn akọni, ẹ̀yin olólùfẹ́ àṣà, olólùfẹ́ ìtàn. Ọba mi tí máa ń yà lọ́dọ̀ rẹ̀. Ọba tó kò lóye tó tó padà torí a ti kọ́ pé yọ́ padà bẹ̀. Ọ padà lẹ́yìn ọdún 25. Ọba Ọlátẹ̀rù Ọlágbẹ́gí. Ọba Ọlátẹ̀rù Ọlágbẹ́gí. Ó bẹ̀rẹ̀ sí ní lo sáà ọjọba lọ́dún 1941. Ó yẹ pé ó wà lára àwọn ọba tó ń wárí fún lápá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ńgbà náà. Lásìkò yìí, ààfin rẹ̀ lọ́wọ́. Ìtàn jẹ́ ó yé wa pé ìdásí tó dá sọ́rọ̀ òṣèlú ọkọ̀ láàfin rẹ̀. Ẹgbẹ́ Action Group tó jẹ́ ti Ọbáfẹ́mi Awolowo. Wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ nílùú Ọ̀wọ̀ lọ́dún 1950 mọ́ra wọn báhun. Àfin ọlọ́wọ̀ ọ̀nà ti ṣe. Rẹ̀yẹ́ pé ọba Ọlágbẹ́gí ọ̀nà. Òun náà wá bẹ̀rẹ̀ tí ní dá sí ọ̀rọ̀ òṣèlú lásìkò náà. Nígbà tí ó fi wá di bí àárín àwọn bí 1960 un. Ojú ọjọ́ òṣèlú ti ń yí padà díẹ̀ díẹ̀. Ọba kan ti ń wárí fún, kan ti ń gbé kábíyèsí, kábíyèsí tán ti ń gbé lárugẹ gbẹ́gẹ̀gẹ̀gẹ̀.
ọmọ padà kàndé nínú yọ látàrí òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìpínyà kan wáyé nínú òtẹ̀ òṣèlú ilẹ̀ káàrò jíre ńgbà náà tó ṣàkóbá fọ́ báyìí tó fi pàdánù orí àpèrè rẹ̀. Ó pò nílùú pátápátá ni o, kó tó tún padà wá. Ọba Látẹ̀rù ẹ̀jẹ̀ kan mú tan rẹ̀ díẹ̀. Ọdún 1910 iná bí ọba Látẹ̀rù Ọlágbẹ́gí kejì. Mo sọ lẹ́ẹ̀kan pé ó dẹ̀ jẹ oyè ọlọ́wọ̀ ó dọlọ́wọ́ tìlú ọ̀wọ̀ lọ́dún 1941. Àwọn èèyàn ti ń pè ẹ mú sùúrù o. Olókìkí ọ̀kàwé ọ̀làjú ọmọọ̀yàn. Mímọ àyàn tó mọ àyàn lélajú tó lajú gbígbajúmọ̀ tó gbajúmọ̀ yìí ó jẹ́ káwọn olóṣèlú kan mọ́ ń wá rẹ pé ààfin gan wá di ibi táwọn olóṣèlú àwọn kànrìnkànrìn nídò ètò òṣèlú lẹ̀ káàrò jíre wọ́n ti wá ṣèpàdé nígbà náà.

0: bí Akin sọ pé ṣe mọ̀ pé bí Akintola àtàwọ́lọ́wọ́ ṣe jọ wà wẹ́ pé òṣèlú pé èmi náà fẹ́ jẹ prẹ́míà nkankan ló dá wàhálà láàrin wọn. Ọba Látẹ́rù Ọlágbẹ́gí kejì àti Michael Adékúnlé Ajásin ọ̀rẹ́ náà jọ ni wọ́n. Òṣèlú náà ẹ mọ̀ pé Ajásin padà di gómìnà lóńdó. Òṣèlú ń padà dá wàhálà náà sáàrin àwọn méjèèjì. Nígbà Akíntola àtàwọ́lọ́wọ́ ti dúró lọ́tọ̀ọ̀tọ̀. Ọlátẹ́rù rèé, òun tẹ̀lé Akíntola lọ. Michael Adékúnlé Ajásin ó dúró pẹ̀lú Awolowo. Àwọn nǹkan tó ń fa wàhálà láàrin àwọn méjèèjì rèé o. Wàhálà yìí ó mọ̀ padà wá tún yọrí sí àwọn nǹkan míì. Lérò Tọba Ọlátẹ́rù ní pé ìjọba ti ń bẹ lórí àlééfà ni mo tẹ̀lé ìṣá ní tàpásàṣe ọba ẹni tí ń bẹ lórí àpèrè. Padà lásìgbò yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ranjú. Ẹyin tẹ́ ń pẹ̀ dákun ẹmú sùúrù bá ṣe ojú òpó ńlẹ̀ láìpẹ́. Lásìgbò yìí bẹ̀rẹ̀ sí ní ràn mọ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ràn mọ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ràn mọ̀ o. Kí má fà á gùn. Kí má fà á gùn. Àtìlẹ́yìn tí ọba Ọlágbẹ́gí ṣe fún Akíntola ń làwọn alátakò òṣèlú wọ́n bẹ̀rẹ̀ sí ní tú lóríṣiríṣi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tú so onírúurú ọ̀nà. Ó yẹ pé kinní ọ̀hún ó dọ́dọ̀ àwọn afọbajẹ. Ìdìtẹ̀gbàjọba alákọ̀ọ́kọ́ tó kọ́ wáyé látọwọ́ àwọn ológun ṣẹ́ ìgbàgbé mo ti sọ rí nínú oṣù kínní ni mo sọ. Ó wáyé lọ́dún 1966. Ní ọjọ́ kàndógún oṣù kínní. Nígbà ìwádìí ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ ọ̀hún. Lásìgbò àárín Akíntola àtàwọ́lọ́wọ́ ń bẹ lára àwọn nǹkan tó pakún àgbọ́ráyé wà lára àwọn nǹkan tó pakún ṣe ẹgbàgbé wípé ó padà yọrí sí ikú Akíntola náà ńgbà náà. A ti sọ gbogbo yún rí o. Ìyún ló wá mú òpin dé bá rìpọ́blíkì àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà bí mo ti sọ ńgbà náà. Ó mú òpin dé bá. Ó tún mú òpin dé bá Western Region nígbà náà. Bí ìdìtẹ̀gbàjọba ohun bó ṣe mú àkóbá dé bá Western Region kíní ọ̀hún ó mọ̀ dọ́wọ̀ náà. Ẹ̀pọ̀ onírúurú lásìgbò onírúurú wàhálà ìní kíní ọ̀hún dálẹ̀ náwọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àti dúkìá ló bá rìn. Gómìnà ológun tó wá jẹ ní Western Region gbà òun. Ìyín ò ní Tonight Connelly Adékúnlé Fájuyì ṣẹ́ ìgbàgbé. Fájuyì òun ó wá dá ọba Ọlágbẹ́gí dúró ní ọjọ́ kàndógún oṣù kẹfà ọdún 1966. Ó dá dúró. ibi ti wahala ti bẹrẹ si ni ranju re. Ìdìtẹ̀gbàjọba míì tún wáyé nínú oṣù keje ọdún 1966 ọ̀hún. Ṣé ẹ gbàgbé? Ìyẹ́pọ̀ òun ló ṣokùnfà ikú Adékúnlé Fájuyì àti Àgọ́ Ìrúsì Johnson. Mo sọ́rí o, kán ṣe kú pa wọ́n lu Ìbàdàn. Kí ìyá ń bẹ̀ díẹ̀ fún rántí. Àgọ́ Ìrúsì ti wà lóye. Gẹ́gẹ́ bí aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà, Adékúnlé Fájuyì ni ló wà ní Western Region bí aláṣẹ ológun. Ní Àgọ́ Ìrúsì wá sí Ìbàdàn, ilé gómìnà ló dé sí. Òru ọ̀gànjọ́ ni làwọn èèyàn dé, àwọn ológun nọdé o. Wọ́n dẹ̀ sọ pé àwọn ò wá láti bá Fájuyì ìjà, pé Àgọ́ Ìrúsì iná fẹ́. Ṣùgbọ́n torí ẹ̀dá tí Fájuyì jẹ́ alẹ́jọ mi ni, bẹ́ẹ̀ bá pa ẹ̀yà àpawápọ̀ kò dalẹ̀ rẹ̀ ni ló fà ń gbà náà tán fi ṣekú pa àwọn méjèèjì. Lẹ́yìn ìgbà tí Fájuyì tó dá ọba Ọlágbẹ́gí dúró tó ti ṣaláìsí, èyí ni ìrètí wá wà wípé ọba Ọlátẹ́rù ó padà sórí àpèrè. Ọjọ́ yìí sáré o, ìní pẹ́ sójú òkú lẹ̀. Ìrètí wà pé yóò padà o, ṣùgbọ́n torí àwọn ìfúnrasí ètò ààbò pé ẹ bá padà òmí lè tẹ̀yìn wọ̀gbí lẹ́nu o, bàbá yá rí kú, bàbá yá ọ o. Nígbà tó dinú oṣù kejì ọdún 1968, ó tún gbìyànjú kó padà wá sọ́wọ́ pé mi lè kú kan ò lè joyè lé bàbá rẹ̀. Ẹgbẹ́ àwọn èèyàn gan wọ́n ti ń retí rẹ̀ nígbà náà. Ó kù díẹ̀ kọ́ dọ́wọ̀ ni làwọn ọlọ́pàá ná tún dá padà sí ìlú Ìbàdàn. Wọ́n dá padà ńgbà náà. Eléyìí wá fà á tọ́bọ Lágbẹ́gí tí ó fi àárín jìnà. Wọ́n ní kọ́lọ́ rẹ̀ dúró sókè ti pupa. Ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún 1968 ló lọ́mú lọ sókè ti pupa. Ó lo bí ó lé lọ́dún kan àbí nǹkan ńbẹ̀ kó tún tó kù ńbẹ̀. Orí adé ni ó yà ń yí kiri, ó ń yí kiri. Kó tó wá di pé wọ́n wá gbé orí àpèrè ọwọ́, wọ́n gbé lé ọba Adékọ́lá Ògún Oyè Kejì, wọ́n á gbé lé lọ́wọ́ o. Èyàn ló wá bẹ̀rẹ̀ sí ní darí ọwọ́, bẹ̀rẹ̀ sí ní darí ọwọ́, bẹ̀rẹ̀ sí ní darí ọwọ́. Ó wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ọba. Ó wà ń bẹ̀ tó ń jọba lọ, òun lo dáúlà lọ ó ń pàṣẹ lọ bí ọba ṣùgbọ́n ọba ọlágbẹ́gí ò tẹ̀tí ó gbẹ́jọ́ òun ó gbé lọ sọ́dọ̀ àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ lọ́balọ́ba lóyè ṣùgbọ́n ẹni tó dàbí alátakò rẹ̀ ajásí ni òun ló bẹ̀rẹ̀ sí ní jẹ́rìígbé bẹ́ẹ̀ sí ní takò lẹ́ni tó jẹ ọjọ́ rẹ̀ tẹ́lẹ̀ rí ó bẹ́ẹ̀ sí ní takò ṣùgbọ́n ọba tó wà lórí àpèrè Adékọ́lá Ògúnòyè kejì ó dágbére fáyé lọ́dún 1992 ẹ̀jẹ̀ bí kádàrá ó dẹ̀ ṣe gbà wọ́n padà dádé fún ọlágbẹ́gí lọ́dún 1993 wọ́n padà sórí àpèrè rẹ̀ ibẹ̀ ló wà títí tó fi dágbére fáyé o nínú oṣù kẹwàá ọdún 1998 ó lọ́dún márùn-ún sí kọ́mọ rẹ̀ Fọlágbádé Ọlátẹ́rù ọlágbẹ́gí kẹta kó tó gorí àpèrè ẹ ti wọlé ẹ kalẹ́ o
1: ẹ
0: mọ̀ ṣeun ó kọ yín o
1: Ayọ̀kúnlé
0: láti ibùdó pè é
1: láti Ọlákúnlé.
0: Ọlákúnlé ẹ ṣeun kí lẹ rí sáwọn ìtàn alẹ́ tó ní.
1: Ọ̀tẹ̀ mú jáde láti ìtàn tó wú mi lórí tó dùn mọ́ mi. Bó tẹ̀lé pé lọ tààrà bó ṣe rí. Mo ṣetán láti ṣe àtúntò ìpọ̀n yẹn tẹ bá gbà mí láyé.
0: Ẹ ṣeun bàbá ẹ ṣàfikún rẹ.
1: Ok, mo jẹ́ ẹni tó súnmọ́ ẹbí Ọlágbẹ́jì àti ẹbí Ògúnòyè dáadáa.
0: Sọmọ wọ̀ níyí ni.
1: Mi ò kí n sọmọ wọ̀ ṣùgbọ́n wọ̀ mú
0: dàgbàgbé. Ẹ ṣàlùbáríkà.
1: Mo súnmọ́ ẹbí Ògúnòyè, mo súnmọ́ ẹbí Ọlágbẹ́jì.
0: Ẹ ṣeun.
1: Nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, nǹkan tó lóyìnbó ń pè láìbárí ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí.
0: Bí o gbà tán bá ṣe
1: olórogún. Ọlágbẹ́jì jẹ́ ọmọ ọlá. Ṣùgbọ́n ó mú Adékúnlé Ajáṣe mọ́ra bí ọ̀rẹ́. Adékúnlé Ajáṣe kì í ṣe ọmọ ọlá, ọmọ àtàbàtà dìde ni. Mi ò sọ ilé láti bẹ̀lú ẹnì kankan tàbí yẹ̀yẹ́ èèyàn. Ṣùgbọ́n nígbà tí wọ́n jọ dàgbà tó jọ lọ iléèwé tọ́jọ́ débi tí ó yẹ kí ọmọkùnrin dénú ẹ̀kọ́ lẹ́yìn graduation oníkálukú lọ́tún ti ìkùnsínú pé tani ẹ ó ti kàwé mo ti kàwé o lè jọ́ mọ́lá mo lè má jọ mọ́lá ó wà láàrin Adékúnlé Ajáṣe àti Ọlágbẹ́gí. Nígbà tó ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ action group wọ́n lọ́n ṣe ẹ̀mí ọ̀wọ̀ ó dàbẹ̀ nípa ọ̀sán papọ̀ ṣùgbọ́n nígbà tí Ajáṣe ò rí ọwọ́ tó yẹ kó mú tí ò rí mú tó rò pé ó yẹ kí Ọlágbẹ́gí kó lóyà sí action group under àwòlọ́wọ́ tí Ọlágbẹ́gí nínú ìjọba tó wà ní orí òye lòun máa lóyà sí òun ló fa ìyàpá àkọ́kọ́. Ìtàn lè máa ti ìfìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ kan fi múlẹ̀. Ọbáfẹ́mi Awolowo wà lára àwọn tó wà nídìí ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ tó ẹ̀mí Akíntola lọ lórí tani premier tani kò ṣe premier. Òun ló sì sọ fún Akíntola pé ìwọ di ilé mú èmi lọ fẹ́dà. Ṣùgbọ́n nígbà tó fìdí rẹmi ní fẹ́dà ó fẹ́ padà wá mú
0: religion.
1: Ṣùgbọ́n Akíntola nílò ó ti sọ pé òun lọ fẹ́dà nígbà tí fìdí rẹmi fẹ́dà gbà díẹ̀ èmi mo wà region. Òun ni awolowo fi pade akopọ pẹlu awon ologun lati reyin
0: Akintola
1: bẹẹni ṣugbọn ikun yen o lo dede nitori pe ki se oro action group ko se action group lo mu Olagbeji kuro lori oyi ipan oro ipan to fa ijagbe koya ori tax lo fa ki nkan to fa iku ṣohun ogbomọṣọ naa lo fa lele Olatẹ́wọ̀ Olágbèjì kúrò lórí ìtẹ́ òní mo ṣe lọ pé máa tún ìtàn
0: kọ
1: díẹ̀
0: káwa
1: máa tọ lọ ó ṣe ní láàánú pé Olágbèjì ní láti fi orí àpèrè sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tó padà sí ọ̀wọ̀ ní 1981 Ọlọ́run fún mi lórí ẹ̀fẹ́ láti wà ní ọ̀wọ̀ ní ọjọ́ tí Olágbèjì wọlé mo sì súnmọ́ ẹbí débi tán súnmọ́ ẹbí dé tí bọ̀dà fọlágbà tí bàbá fi jóye wọ́n fi papòdà tí bọ̀dà fọlágbàdé fi gbòòyè kan tó wá di páwọn náà wọ́n fi orí àpèrè yẹn lẹ̀ ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ nǹkan kan ni mo fẹ́ bẹ ọmọ Yorùbá ẹ jẹ́ ká fi ẹ̀tanú ìgbéraga àti mo tó tán ẹ jẹ́ ká fi sẹ́yìn
0: ká wà ní
1: ilẹ̀ pọ̀ ẹ ṣeun dára
0: ẹ ṣeun àgbà ò ní tán lórílẹ̀ o ẹ ṣe o yọ yẹ bàbá yìí 0916-893-1000 tàbí 0915-33-34-893 ẹ̀dẹ̀ lè lóyìn 0911-34-893 àfikún ìbéèrè lórí àwọn ọ̀tàn tá a mú wá ẹnìkan ò lè mọ̀ tán o. Bẹ́ẹ̀ nìkan ò jọ.

0: ẹ lè pè mí bẹ bá fẹ wá rí mi àbẹ fẹ kí n wá ẹ pè mí ìkéde ìpolongo ọjà lórí ètò yìí ẹ pè ẹ lè ràṣẹjú márùnún pé mo fẹ mọ kówó létò yìí mo fẹ kó mọ tẹ ẹ wájú ó dẹ jẹ ìwé ìtàn tá à ń ṣe lọwọ náà lẹyìn náà fẹ kí lẹyìn ẹ pè mí o nọmbà mi rèé 08138 64 25 44 nọmbà bàbá onítàn lo 08138 64 25 44 ó dẹ̀ yẹ kí n dé àfin ìrífin o ìrífin ìrífin bẹ nítòsí òjékọ̀hún òkè àdó dèrè fín àbí òkè adú lórí ìrífin olúyoro bámbámbám àfin ara àfin tó jẹ́ pé ó pẹ́ tá a dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé tá a bá ní àwò ó wà kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pé tá a bá ní àfi wéra wọn a mọ̀ fi wé buckingham palace tí ń bẹ ní united kingdom káwọn èèyàn ṣe máa ń lọ buckingham palace tó mọ̀ ṣàbẹ̀wò bẹ̀ ìlò yẹ káwọn èèyàn mọ̀ ṣàbẹ̀wò sí àfi ìrèéfín tí ń bẹ nìbàdàn ó jẹ́ pé nígbà ọba onírèéfín tó jẹ láàrin ọdún 1912-1914 ni ló ṣe bẹ́ẹ̀ ìlọ́kọ àfin ìrèéfín oníyàrá 165 rooms àwọn igi tó fi ṣe dẹ́kì ilé alájà ni àwọn igi tó fi ṣe dẹ́kì àfin ìrèéfín ó dúró di gbígbẹ́ kábíyèsí ọlọ́run ọba yìí nígbà ń bẹ lápèrè àfúnnimáwo bẹ̀ni ọba tó láwọ́ ni onírèéfín ó yẹ pé ilé ẹ̀kọ́ ìbàdàn grammar school tó dálẹ̀ ńgbà náà ọba yìí ó fún wọn lẹ́tọ̀ kọ sí ó tún fún wọn ní pọ́ùn £100 ní lọ́ba yìí fún wọn ńgbà náà lórí ilé ẹ̀kọ́ yìí ẹ̀já mọ́ lọlé ọlọ́run ké wa nílẹ̀ yorùbá àmọ́yè ara wa o ó bu ọmọ káàrọ̀jíire káàrọ̀jíbe ó gbọ́ ẹ̀yin ọmọ káàrọ̀jíire gbọ́ ẹ̀yin ọmọ ilẹ̀ yorùbá mọ̀ jẹ́ kí ilẹ̀ yorùbá ó bàjẹ́ mọ̀ jẹ́ káṣíà yorùbá ó bàjẹ́ tẹ́nítẹ́ní tàkísà ń ta àtàn ní ọmọ tó bá sọ lẹ́nu ó ṣàkóyà kọ́ ẹ kalẹ̀ o
1: hello
0: bàbá mi
1: mo ti pè ilé ẹ̀kan rí sà
0: ẹ ṣeun
1: amọ̀yẹ ara wa ṣùgbọ́n tá a bá wà lókèrè yorùbá amọ̀yẹ ara wa o seriously
0: níta láti mọ̀yẹ ara wa
1: tá a bá wà lókèrè a mọyì ara wa gan gidi.
0: ṣé àwọ̀ bàbá yìí kí lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀.
1: èyí nà mo ti lọ ṣé lọ kòkèrè rí nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ nìyẹn.
0: lókè pé àwọn máa ń pára wa ní ta bá ríra wa ń ta.
1: tá a bá ti délé bàbá ìyá wa ibi tá a ti dé problem nìyẹn. you know. But it's a problem, no. I'm trying to modify our one.
0: Hello.
2: Posterity will prove things with time. Ti aba pada lowo ku to pa fajiri owo awu lowo wa nbe
0: dai se wo
2: ani mai ti ri o to ilu ti wo mo he wo. I am a product of history. I studied history in the university. So I have a comprehensive understanding of what I'm talking about. So there I may not have the empirical understanding, empirical proof, but there are substantial evidences to substantiate this over time.
0: Vani Berry, Afikun, Ikede, Bolongoja. I've only yet a fair number bonita, a pimio, my genny. 081-380-64-2544. Number one, level a permission, Lujo, for WhatsApp. Gbogbo ẹ̀yin tẹ́ bá dáṣẹ́ tò lálẹ́ tò ní ẹṣẹ́ o. Mọ ẹ̀yin bàbá wa tẹ́ pè bá wa dá sí fojú àgbà wò ó. Ẹ ṣeun. Àgbà ò ní tán lórílẹ̀ o. Ẹ pẹ́ láyé ojú yín ò dẹ̀ ní ríbi. Ẹ ní sunkún lórí àwọn nǹkan tẹ́ ti ṣiṣẹ́ fún. Ẹ ní dààmú. Gbogbo ìgbà tẹ́ lò láyé. Nílò nínú ìpọ́njú, nílò nínú àìsàn. Ẹ ṣe óò, ẹ ṣeun. Ẹ jẹ́ mọ́ lọlẹ́. A pàdé níjọ́ mẹ́jọ lórí ètò ìtàwọn akọrin láṣẹ Ọlẹ́lẹ́dùnmarè. Ọlọ́run ní sọ pé òkú ló ń sọ̀rọ̀, Ọlọ́run ní sọ pé òkú ló ń gbọ́. Àní kánjú kú, àní bọjọ́ ọlọ́jọ́ lọ. Bá a ti fẹ́ sùn. Oorun ayọ̀ lásùn o. Tèmi tọ́pẹ́ Ọláwọlé, ọmọ bàbá Chaplain. MC Noodles ló ń dágbére o. Ẹni tú nọ́mbà mi ń pè 081-380-64-2544. 064-25-44. Ó dà àárọ̀ o, oorun ayọ̀ lásù.
3: MC Nodu, à ń gbádùn ẹ̀. Ètò MC Nodus, gbogbo wa la ń gbádùn ẹ̀. Ètò MC Nodus, àjọ máa gbọ́ ni.

nǹkan wo ni gbogbo ayé ń dàgàrì kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

0: Go on.
1: West Radio 89.3 FM, Awani Baba.
0: Tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o. Àfetìwà gbé ti yín lárugẹ. Owó ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́jẹ́lẹ́jẹ́ àti lájọ̀lájọ̀. Iléeṣẹ́ ńláńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀. Ẹ wá gbé wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ wò. Ẹ tọ́ wò jọ. Gbà tó ga ni master. Kí lẹ tún ń dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní aláàfin Avenue Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ lòkù tẹ́ fẹ́ ojú kan ló wà.
2: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
3: The time is 11 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Lati ikani konga agbomogbe 89.3 FM girege lagomokala lelu.